0: Ẹnlẹ́ o, ẹ̀yin ẹlẹgbẹ́mẹgbẹ́, ẹgbẹ́ mi ti kọ́lé ńlá, ó yẹ kémi náà ó ti kọ́. Ẹgbẹ́ mi ti rọkọ̀ bọ̀gìnì, ó yẹ kémi náà ó ti rà. Ẹgbẹ́ mi ti ṣègbéyàwó, ó yẹ kémi náà ó ti ṣe. Ẹgbẹ́ mi ti rèlú òyìnbó, ó yẹ kémi náà ó ti lọ. Ẹgbẹ́ mi ti joyè láwùjọ, ó yẹ kémi náà ó ti jẹ. Ó wá dáa bẹ́ẹ̀. Bákan méjì nílé ayé, ẹgbẹ́ rẹ tó ti dẹni àná ń kọ́. Ǹjẹ́ o rántí ẹgbẹ́ rẹ tó wà? Nípò àìsàn, ọ̀pọ̀ ẹgbẹ́ rẹ ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n, ó yẹ kí ìwọ náà ti lọ. Ọ̀rẹ́ mi, dẹ́kun àti máa wago aláago ṣiṣẹ́, má fàyè rẹ wáyé aláyé. Adélé ayé la pàdé, ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá. Ìgbà àti àsìkò wà fún oníkálukú. Ìkànnì Diamond 88.7 FM ló sọ wípé ìgbà lè máa gbà ọ́ lọ́wọ́ lónìí. Kọ́ sùúrù, ìgbà náà ń bọ̀ wá gbà ọ́, ìgbà tiẹ̀ náà ń bọ̀ wá dé. Má kánjú, jọ Ọlọ́run lọ.
1: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.

0: Hallelujah!
1: Hallelujah!
0: Ẹyin Jésù logo.
1: Ogo!
0: Ọlọ́run àwọn bàbá mi.
1: God of my fathers.
0: Kọ́kọ́rọ́ tó sílẹ̀kùn ọjọ́.
1: The key that opens the day.
0: Ìwọ́ ló tó sí òní o.
1: You have opened this day again.
0: Ìbàrẹ̀ ọba májẹ̀mú gbogbo ìgbà.
1: King of the whole covenant.
0: Agbẹni níjà.
1: The one that fights for us.
0: Àràn ni lọ́wọ́.
1: He that helps others.
0: Kìkìdá ọlá.
1: The one that's full of glory.
0: Kìkìdá ògo.
1: So full of wonders.
0: Gbẹ̀ngbẹ̀ ni kẹ́wọ́ mọ̀ ṣe gbé.
1: The great and mighty God.
0: Àwọlulẹ̀ bí àtẹlẹ.
1: Hallelujah.
0: Gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ àṣọ.
1: Thank you, Jesus.
0: Èdìdí ìdáyé gbani
1: gbani.
0: Tí n bá ní mọ̀ kí ọlọ́
1: lónìí. If I want to apologize this God.
0: Ẹ̀yin èèyàn ò lè mọ̀ díẹ̀.
1: You will not know why.
0: Àwọn tó ti kàn wá.
1: Báfọ̀.

0: Olúwa o, Olúwa, a máa rọ̀ wọ́yìn o. Olúwa, a máa rí sẹ́yìn o.
1: Àwọn tó te gan
0: wa tó afọ́lá wa tọrọ. Emi ni ọ̀rọ̀ yíyé.
1: I understand what I'm saying.
0: Àwọn ẹ̀rí tí àwọn èèyàn ń sọ.
1: The kind of testimony people are sharing.
0: Ó ní agbára
1: o. So very powerful.
0: Àwọn èèyàn mọ̀ tí ń gbapò lálá lọ́fíìsì.
1: People are getting big people join the office.
0: Ẹni tí ò mọ̀ lè lóyún mọ̀ tí lóyún.
1: Those that cannot conceive are conceiving.
0: Àwọn tọ́mọ̀ rò péré là ń ṣe.
1: Those that think we are joking.
0: Ọwọ́ Olúwa mọ̀ tí ṣiṣẹ́ agbára.
1: God has touched them greatly.
0: Ọmọ pé mò ń sọ lánàá.
1: You know I was saying yesterday.
0: Pé agbára Ọlọ́run.
1: Power of God.
0: Fún solution
1: ni. For solution.
0: Ní Luke 10.
1: In Luke 10.
0: Ó pè àwọn èèyàn jọ.
1: He called his people together.
0: Ó sì fún wọn lágbára.
1: And he gave them power.
0: Àdàbà lẹ́gẹ̀dùà. Àsátábìlì àgàdà. Ìgbà tó padà dé.
1: When they return, sir.
0: Wọ́n ní èṣù gan tẹríba.
1: They say even Satan bow before.
0: Sórí ogun ayé rẹ̀.
1: Statues of your life.
0: Ó kéré sí òróró Olúwa.
1: They have spoken for God's sake.
0: Ah! Ẹ̀yin kábà
1: lẹ́sẹ̀. In the name of Jesus.
0: N tó rò bí ìṣòro yẹn.
1: What has seen as a problem.
0: Jàǹká àwáyé tó ń kọ ẹ lójú yẹn.
1: That thing that's got.
0: Ẹni tó ń dààmú ọmọ rẹ yẹn.
1: That thing troubling your children.
0: Wọ́n kéré sí Jésù.
1: They have spoken compared to my Jesus.
0: Ìgbàgbọ́ ni kò ní.
1: All you need is faith.
0: Ẹ ń bá ti nígbàlà.
1: Once you have salvation.
0: Èṣù ò lè borí ẹ.
1: Satan can never overcome you.
0: Ni mo fi sọ fún ẹ.
1: That's what I'm telling you.
0: Tètè sáré wá gba Jésù.
1: Lord Jesus accept him.
0: Olúwa ìwọ náà ni o. Agbára rẹ̀ máa ló jẹ́ kàyé ro pé mi ni. Àwọn kan wò pé ọjọ́ orí bàbá yìí ò jù báyìí lọ. Iṣẹ́ ìtóbi
1: yìí.
0: Àánú ni sà.
1: Ṣé
0: o sì kí ń kó ìyára àdúà? Mi ò kí ń kó lórí òkè. Ohun tó jẹ́ kó yàtọ̀ gédégbé
1: nìyẹn.
0: Wọ́n rán mi sí ọ lónìí.
1: I have said to you
0: today. Tó o bá jẹ́ contractor.
1: If you are a contractor.
0: Ẹ pe gbogbo business men and women.
1: If you are a business man and women, please.
0: Ẹ bá ń pè wọ́n o.
1: Invite them.
0: Gbogbo tí gbèsè ń rọ̀ dẹ̀dẹ̀ lórí
1: wọn. Those that debt to support.
0: Ẹ pé gbogbo àwọn abiyamọ tí wọ́n ní wọn lè jẹ wọn pẹ̀lú Ọlọ́run mi ohun gbogbo ní ṣíṣe ohun ló rán mi wá àhẹ́yà ká balẹ̀ àdàbà lẹ́bi àdájì àdàbà ó sọ fún mi pé ọmọ mo fẹ́ rẹ́ ègún kò ṣẹ̀ṣẹ̀ dànù lórí wọn omi rẹ ó ń dà torí pé tuntun lọ́jọ́ mọ̀ ń yọ ìlàbà sàbíà ìdá.
1: Thank you, Father. Thank you, Jesus. The time comes and you.
0: Owo Oluwa wole iwa.
1: Gbogbo
0: awon agbara buruku
1: be.
0: Ti o je ke ni si.
1: A
0: o fa tu. Ti gbogbo ti gbogbo. A o si dana sun. E ja lo bi hallelujah. Tori ojo adua loni.
1: Ẹni
0: kan message mi. O ni baba. Igba ti adua na yen gbona. Le lo daduo. Ṣẹ́jú tá a dẹ̀ ní lórí ètò
1: yìí
0: kò pọ̀.
1: So very limited.
0: O lè jọ ìṣòro wa lálálẹ́. Odidi wákàtí kan nìyẹn. Ìyẹn làdúrà pọ̀nbélé. One hour prayer. A fẹ́ lọ kí
1: hallelujah.
0: Sí ẹlẹ́dà àti àṣẹ̀dá. Hallelujah méje.
1: Seven hallelujah.
0: Ògo méje.
1: Glory seven times.
0: Àti òsánà.
1: Òsánà seven times.
0: Oya o. Hallelujah.
1: Hallelujah.
0: Hallelujah.
1: Hallelujah.
0: Hallelujah.
1: Hallelujah.
0: Hallelujah. Kọjú sí ọ̀nà kejì.
1: Turn to the next place.
0: Ogo.
1: Glory to
0: God. Ogo. Ogo. Ogo. Ogo. Ogo.
1: Ogo. Ogo. Ogo. Ogo. Ogo. Ogo. Ogo.
0: Ọ̀nà kẹta.
1: Yes, sir.
0: Hosanna méje.
1: Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna.
0: Ọ̀nà kẹrin iye.
1: Iye. Iye, iye, iye, iye, iye, iye.
0: Ẹ gbàdúrà níbi tẹ wá.
1: Pray this where you are.
0: Ọwọ́ adánidúró sójú kan.
1: Hand of stagnation.
0: Jáde lára mi.
1: Out of my body.
0: Ọwọ́ tó fẹ́ dá mi dúró.
1: That hand I want to stagnate.
0: Wà nínú torí pé mo ní ọ̀la.
1: Because I have a future.
0: Ọwọ́ adánidúró.
1: Hand of stagnation.
0: Jáde.
1: Jáde.
0: Oyè.

0: ajá balẹ̀ ìròyìn eré ìdárayá tó yà lára ọ̀tàn. Tíkì taka tó ta lẹ́nu yẹ́rí yẹ́rí yàtọ̀ sí kíkà ń fọ́lọ̀ onígbàrọ̀ gùdù. Ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ, ìdíje ẹ̀sẹ̀ kíkọ̀, ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré, bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kọ̀ǹkẹ́rẹ́. Lágbo sport. Aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù hàì. Láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ Eti Friday ni gbọ̀ngàn máa sọ tí akutuku máa wù lórí pápá. Diamond FM, Lágbo sport. Wos, magọ, mafọ, gbéra, makẹra, ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu, tó dùn, tó tún ní gbogbo nù.
1: North London forever.

wọ́mú lóró ogé ìlú mi ó yá máa kò bí òrò káwọn tèmi ń gbòòrò ayé kẹ́dẹ̀ máa bá mi jó lọ odò mọdójú ọlọ́dí lẹ́kẹ́ omi mọdò sí bàtà dé lẹ́kẹ́ odò ó yẹ pápá ẹ̀ka rú ọkọ̀-ojúmọ̀ tó kọ ojúmọ̀mọ́ lẹ́bi kíbi tó bá ti láǹfààní láti gbé ìkànnì ológun ìkànnì alálùbáríkà ìkànnì tí ò sírú rẹ̀ ìkànnì ìdámọ́dé fm ó jálé ó jáko. Àsíwájú gbogbo ìkànnì nàmbà wà nínú gbogbo ìkànnì ó dúró lókè téńté lórí tábìlì kò sọmọ náà tí ó jọsẹ wọn lè gbé jẹsí wà láìsí tí àlùkùrà à ń kéré bí tébì ló níbo ń bẹ àjúra wá láti já káàdì kọnà ó sàyẹkẹ ọsẹ ti mọ wípé tó ní ọjọ tàná tàná òtúnjọ tòní ọjọ gbogbo láfi táwọn yọ bí egbe mo mú lẹnu bí ọkọ tuntun di prince ó yẹ mo ṣẹṣẹ ń jànà ó bọ ni ẹka rú ọkọ ojúmọ akú ojúmọ akú ojúmọ mọ wọn ni wọn pẹ kankan ò sí ń bẹ mọ ó ti gbà ó ti gbà ó tún ti gbà àní tani ó ti di sé rẹ tani mo sọrọ nípa rẹ yuna emri olùkọ nípa ẹgbẹ gbogbo lọstọfíà àná gẹgẹ ó làṣẹ kẹgbẹ ìdíje. Europa League, all over the lad you are. Larry Quake Gobble of Freeborg, and you quite go last of ya. So, well, I know you quite go last of ya. Have you ever been on look on it on the re? Oh, look on the wagadere. Europa specialist in it, and mother love you where I want. Sorry, baby, you go. Then you go on and you quite go on lose of ya. Oh, back to bar. Then you quite go on the villary. Oh, quite go on the luma, you let me around. Then you quite go on last of that. Oh, go on the kagba o to di pe test na won pelu ami ayo merin iyan nigba na lohun o tun wa gbe gbe gbe last of year o gbe won dase kagba o de tun gba lana to wa tun mo si wi pe abinibiyatata ability eni afire leleyi o koja be won be fun ko se duro wo bo se lo awa n ba dogba yuna emri oluko ni ko gbe gbe last of year o tun ti gba fun won lana o ti gba wọ́n ní wọ́n pọ̀ kankan ò sí ń bẹ̀ mọ́ ó yá gẹ́gẹ́ bó ṣe wà lápá tibẹ̀ yẹn eré gbogbo ẹsẹ̀ wìtì àwọn tèmi ń gbèrò ayé wọ́n ní depresi ó mẹ́nu ẹ̀ ó yá jáyé lọ́kùnsá wẹ̀ orúkọ ọmọ nìjánu ọmọ kúlúkúlú sí ojú tíbálù wẹ̀sẹ̀ wọ̀wọ̀ iná gorí lẹ́fẹ́jú kẹ́kẹ́ òjò pálámí ọkà yọ́làlà àdéwálé adédáyọ̀ ọmọ ayé ti dé fáyọ ọmọ ìgboro ti dé fún gbòòrò ẹsẹ̀ kẹrúkọ ẹsẹ̀ kẹ títì wọn lè tẹ́gẹ̀ sí sìtín ajé ń gbọ́. Ibo ni kí n ti bẹ̀rẹ̀ wáyé ẹjẹ́ sáré bẹ̀rẹ̀ látàpá àtibé tá a bá ń sọ̀rọ̀ nípa Cristiano Ronaldo dos Santos Ronaldo òróró sí gongongo Popsi Junior ó ti sọ̀rọ̀ ṣàlàyé lórí ìtàkùn ayélujára Instagram ẹ̀ ó ní pé ìfẹsẹ̀wọnsẹ̀ kan dondo lóku táwọn òfin náà líìgì òkè èèyàn nínú líìgì àgbọ̀jẹ̀ lórílẹ̀‐èdè saudi kí ló wá bí gbogbo ọ̀rọ̀ yìí àní kí ló bí gbogbo wẹ̀sùwẹ̀sù yìí nítorí pé àṣekágbà ìdíje kings cup eléyìí tí wọ́n gbá ń padà fìdí rẹmi ni gẹ́gẹ́ bó ṣe wà látàpá tibẹ̀ yẹn wọ́n ní wọ́n pọ̀ kankan ò sí ń bẹ̀ mọ́ pẹ̀lú gbogbo bọ́ọ̀rọ̀ ṣe rí báyìí. Tí ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ lọ́stọ́fíà máa ń gba ife ẹ̀yẹ Europa League lánàá òun ló wá mú kí yuna emri láàrin ọdún mẹ́wàá sẹ́yìn yuna emri ó ti gba Europa Trophy eléyìí tó tó mélòó tó tó márùn ni ẹ ń bẹ̀rẹ̀ pé bíi ti bò ó ẹ ti gbàgbé pé nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ ló sẹ̀fíà back to back ló gbà ó gbà léraléra ni 2013-2014 ó ń lọ fi ṣèfàjẹ 2014-2015 ó pọ̀nlá 2015-2016 ó tún lọ mi sẹ́rí lọ́dún 2020-2021 ó ń lọ gbà fún ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ ló fi láré ẹ̀ láti 2025-2026 ó tún gbà fún ikọ̀ ẹgbẹ́ agbábọ̀ ló aston villa ébà ìwọ nìkan tán yuna emri àgbáwo tó fasẹ́ mu mi ní ẹ̀hó tó dẹ̀lẹ̀ pósítà mo jù sán mọ̀ gẹ́gẹ́ bó ṣe wà látàpá tibẹ̀ yẹn ó yẹ pápápá eré gbogbo àwọn tèmi ń gbòòrò ayé wọ́n ní ẹsẹ̀ wìtì kó dẹ̀ máa lọ bẹ́ẹ̀. ẹ wò ó yẹ̀yẹ́ ipò kọjá kò wá sí nǹkan torí pé àwọn olólùfẹ́ kọ́ ẹgbẹ́ gbọ́bọ̀lù arsenal tẹ̀nà mọ́ àwọn olólùfẹ́ kọ́ ẹgbẹ́ gbọ́bọ̀lù man city ọwọ́ lọ́ọ̀tún lọ́sì pápá jùlọ ọ̀gbẹ́ni tó lọ gbẹ́kẹ́ lọ́wọ́ lọ́jọ́ ìkíní àná tí kọ́ ẹgbẹ́ gbọ́bọ̀lù man u àti kọ́ ẹgbẹ́ gbọ́bọ̀lù arsenal àti man city lọ́jọ́ ń kojú ara wọn o tó lọ gbẹ́kẹ́ omi arsenal lọ́wọ́.
ye pasna o ton botu e an ti fe fi dara to wu won pa o orisirisi numbers di visa ka se se ti e la scale se ti e en to tu wa bayi e bere jeze o na tun se ti e o wu tatata o wu gbegbegbe e je sare so le fun yin nenu te gbese aye bolu alafese gba record to soro break ni andre inesta o ne gala gbe bolu kan eleyi to je pe ninu to gbogbo ite gbese aye re ko gba kaadi jade ko lori papari ifese won se mero lo gba 962 games o lo gba ni career re ko si gba re kaadi ri e lo ye wo wa ani ba wo now ani o ran gina o bi ti ba wo okay o ya lo check e to ba pada de ko wa fun mi labo o ya gege bo se wa la pati beyen ni sa ta wa wa yi iko igbe gbe bo lo asena Baze bena dalu won to adi mo gbon to ba ni point ju ni gba fe awon na na ti ni awon na wa to nickname ti ju iyan ni sa da wa yi an ti ni 19 tori wi pe fe awon se awon kan to ku na ba le mo pe 20 o to se be won to gbori wale se to se mi niyan te ba wa soro nipa nickname iyan enero wi pe won gba le won mu nickname lera lera merin ototo ni ko gbe gbogbo lo ase na mu an dabi en boda wa kan atijo Newcastle ti na won an je yade opin ose ini ta bo soro nipa to kon si di goal ele to kereju leza ta wa yi an ma wa lara won to tuma si wi pe awon adi eyin mu won an si se takotako niyan awon temi wan bi mi lere wi pe ti David Raya to na ba ni 20 clean sheet bi pe se boda bi ani pe Bruno Fernandes o ni 20 assist ni lapati be yen o ni ka je gbe se gbe ara won o ni bi ojubi bi pe ko de rorun gege bo se wa lapati be yen o lawon eyan se so ka kere won ni won pe kokko si nbe mo Zamalek Zamalek onlogba kilogba onlogba ife league alafese league agba oje eyan lorilede wo lorilede Egypt ni o wa tumo si pe lowo yi o lo wa loke tete o si ti gba league ohun lo eyan ni ta ta wa yi ki n to ku o nbe enja yin mo wi pe awon agbebolu to finu ko agbebolu ma yule lo darapo mo nu ko agbebolu mi enja je mo pe won ri bi ba lo aye won mo ni tumo die tori Jadon Sancho o ti se kini bayi o ti se bage bage o si ti gba ife eye European competition meji o ti aja wipe ko igbe agbebolu ma yu an ti gba ife eye European competition kan nisin ona ti na die lataye mori o tan ti gba Europa ona ti lava ni lati fi yen se panu sugbon Jadon Sancho o ti gba Europa conference league ati Europa league gege gege bo se wa lapa ti be yen tori pe lana o gba Europa league pelu ko igbe agbebolu wo iko igbe agbebolu Aston Villa gege ba yen na niyan abo won soro nipa oluko ni merin ototo o je pe won ti gba ife eye European competition marun iyan ninu ita igbesi aye won won oju merin lo o awon merin pere na ni ki lo ruko luko ni akoko Giovanni Trapattoni Carlo Ancelotti Jose Mourinho agba wo firi yoyo Unai Emery o darapo ma won agba wo lana Emiliano Martinez ta bo soro nipa gbogbo ase ka gbe leyi to ti gba ninu ita igbesi aye re gbogbo e lo ti jawe olubori lodun 2020 o gba FA Cup 2020 yi community shield o to fi panu lodun 2021 o gba Copa America lodun 2022 lo gba World Cup 2022 yi na o na lo gba finalisma lodun 2024 o gba Copa America lodun 2026 o gba Europa League gege bo se wa latapa ati beyen mo tun ja yin kale gbe yin debe aja aja tan ara re tan ija ni dale ni gboro aye o ye papapa ere gbogbo ese witi nipa Morgan Rogers ajana gbebolu ni eleyi ninu ko igbe gbebolu

0: ọ̀yẹ́ gẹ́gẹ́ bó ṣe wà látàgbà àti bẹ̀yẹn ẹ jẹ́ ká ta mọ́ra ká gbéra tán ká dẹ̀ gbéra pa ká wọnú yẹn nàná torí pé mo fẹ́ sí ojú òpólẹ̀ ẹ jẹ́ ń sáré mẹ́lẹ̀ wa ikú ẹgbẹ́ gbọ́bọ̀ lu Southampton wọn ò ní láǹfààní láti ṣe kíni wọn ò ní láǹfààní láti gba playoff ìyẹn lọ́jọ́ àbámẹ́ta láti mọ ẹni tí ó wà sínú líìgì àgbà ọ̀jẹ̀ lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì ìyẹn premier league nìyẹn kí nìdí àbákíná ṣe ṣe ni wọ́n lọ rán ọmọ kan eléyìí ti ń fojú sọ̀kọ́ lọ́dọ̀ wọn wípé kó lọ mọ kámẹ́rà ibi tí ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀ lu Middlesbrough tí wọ́n ti ń ṣe training ìwà ìbàjẹ́ gbà ìwà òsì ìwà tí ò dáa ni ńbẹ́ tó ti ń ṣe bẹ́ẹ̀ ọjọ́ gbogbo tó lé ọjọ́ kan tó lóhun ọwọ́ pálábá ará abíségi o ọwọ́ bá bà wọ́n wọ́n ń bá ní fún tẹ́ ẹ ṣe yìí ẹ jẹ́ sẹ́nà bàbí àjá àràbùkà àgbà kò ìyà ìyà tó tọ́ sí yín ẹ jẹ́ kí nìdí tẹ́ ẹ fi jẹ̀yà yẹn nítorí pé kò bómi bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá mu tẹ́ ẹ fi lọ sápamọ́ sẹ́yìn igi ẹ wá rìkọ́ọ̀dù bí tẹ́ ọmọ ọlọ́mọ ti ń ṣe training kẹ́lẹ̀ bá mọ gbogbo scope àtọ́gbọ́n àtinúdá àti tátìkì tẹ́ fẹ́ lò àkò sí yẹn o kàní fààyè gbà nígbà tó wá fa eléyìí wọ́n wá ní ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀ lu Southampton àwọn ti disqualify wọn àwọn ò ní jẹ́ kí wọ́n gba ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn wọ́n wá ní talókù tó kàn tán láti gba ìfẹsẹ̀wọnsẹ̀ ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀ lu City ni wọ́n wá ní City tó kàn yìí o àwọn náà wá ń fa pájánú pé láíláí Middlesbrough tó ti ń ṣe training láti bí ọ̀sẹ̀ kan láti kojú ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀ lu Southampton lẹ́wọ́ ṣẹ̀ṣẹ̀ sọ pé àwọn ló wá kàn lọ́sẹ̀ kan òru kan gbójú gbogbo ẹ̀ lọ ikọ̀ ẹgbẹ́ gbọ́bọ̀ lu Southampton wọ́n padà àpìlì ṣùgbọ́n lálẹ́ àná ó kàn mí lára ku ó kàn mí lára bí síbẹ̀ sí ó já mi láyà bí dẹ́bìtà láti kí n mọ́ tàn yín nǹkan ṣẹlẹ̀ o torí pé àwọn ará bí wọ́n rí jẹ́ ti àpìlì wọn wọ́n ní kò sí tó jọ yàtọ̀ fún pé wọ́n expect wọn láti gba playoff yẹn o tó bá tó ti di sáà tó ń bọ̀ wọ́n ti jẹ gbèsè 4 points ilẹ̀ láì tí bẹ̀rẹ̀ sáà o ẹ̀bẹ́ ẹ̀ wá rí nǹkan báyìí bí ìyẹn jẹ́ bó ṣe jẹ́ látàpá àti bẹ̀yẹn ẹ̀yìn tèmi ń gbèrò ayé mi ò ní wá yín tì ó yá ẹ̀dààmú ẹ̀fòrò ẹ̀ sanná ní ẹ̀rú pa ní ẹ̀yọ̀gbálẹ̀ wọ́n dúró re dúró fèrè mi bá ẹ̀yìn ti chelsea èmi àtijọ́ wà nínú ẹ̀sìn sì ni ẹ mọ̀fọ́ ṣùgbọ́n sísìn yìí àjọ ẹja jọ̀sìn ra wa délẹ̀ tó bá ti dijọ́ sunday àtúnkù lọ́rùn ara wa ẹja jọ̀sìn ra wa délẹ̀ ní sáà yìí nǹkan náà jọ ní àjọ ń tẹ̀lé ra wa kiri ni gẹ́gẹ́ ìdìbà yẹn ṣùgbọ́n tó bá ti di sáà tó ń bọ̀ ẹ mọ̀fọ́ ti yín mo ṣe mo promise yín sẹ́ nítorí pé kí ni abúlé sọwọ́ chelsea number one chelsea gbogbo òpínlẹ̀ ọ̀sùn ó dúró re dúró fèrè mi bá àjà scorí wáyà ní ìtìsín ìsọ̀lì lójú bó ṣàtẹ̀mí tọ́pẹ́ fọ́nìjọ lójú àgọ́ráyè ìbùkún olúṣù kọ́bla lójú ìlú péjú bá mi kọmre paul ọbọ̀sẹ̀ ìyá alága amúgbára ṣèyí lọmọ ọ̀gá ńlá gbogbo tá àkọ́gun mi ò ní wẹ ti bà mí ó dúró re dúró fèrè mi bá ó sàǹdá gidigba lápá tibẹ̀ yẹn àwọn ti chelsea tọkàntọkàn nìyẹn àwọn ti gunners àwọn ti champion ọlọ́ngbọ́ arsenal náà ń sọ lọ́wọ́ ẹ̀ náà ń jẹ lọ́wọ́ ẹ̀ ọjọ́ bá printing press brother mi dáadáa láti mọ́lẹ̀ láti lè mọ́lẹ̀ eyín olóde àkọ́ráyè ó wá fi laser ṣe bùgbé tó ti ń ṣe kíni ibẹ̀ lọmọ ti ń pawó lọlé ó yá mi ò ní wá etí ó dúró re dúró fèrè mi bà lápá tibẹ̀ ọjọ́ bá printing press comrade oyetade oyekunle ebe ara bambi lójú àkọ́ráyè ó wá ike spare part ni number one gánà sí gbogbo òpínlẹ̀ ọ̀sùn kò sọmọ náà tí ó jọṣẹ ó yá mo rí ẹ̀mí dúró re bà mi ó yá mo jẹ́ lọ́kùn sáàwẹ̀ ó dúró sàǹdá gidigba ó bíje ẹ bọ́ra gbogbo òkè ẹ̀pà tó fi dé tagúmọdé alárọ̀mí àmúta àwọn tàrí gbàbò àwọn ti gánà sí nìyẹn number one gánà sí ní gbogbo òkùnlú èkó ó dúró tán ni ìyẹn comrade primate senior apostle tó dé àjíjọlá ọlá nìyẹn àjí number one gánà sí ní gbogbo yemọjá mọ fọlùkù lóṣòdì ni àwọn yẹn dúró tán àwọn gánà sí ti ṣó fèsì gwas kò ní mọ àwọn yẹn dúró fèrè mi bá wọn ní kò ṣeré níṣẹ àwa dúró tán ni o a ti gbà o n tó bá tún wí kẹ tó wàá mọ sọ bá ṣe ń sọnu gbogbo wa ń pè mí wọn wá ń lérí níṣẹ jẹsì náà wá ń lérí mọ ó yá kojú lòkó wọn ti lọjọ sunday ló máa pẹrẹ rẹ ìyẹn ní gbogbo àmúta ó yá kò ṣeré ń bẹ adéwálé adédáyọ gbéra ẹ jẹ mọ gbá bí wọlé sọdọ àwọn ayànnà náà mi eléyìí tán gbóúnjẹ fẹ gbẹta tó rán ti gba plate ẹ bọ ẹyin ti liverpool ẹ gbà kankan bẹẹ sí wàhálẹ sí lọsà yìí o fún dasiru balogun mọ bínú mumara ó dé bolúgbẹ ó kasara bíi goli ó dé bárẹs ó kasara bíi goli ó dé bọrọ gúnléla ó náà kasara bíi goli ẹ bá ń kí ọmọ nàìjíríà tán láǹfààní láti gbọ wà lóòrọ tòní ká bẹrẹ lóní rabajiga àti lóní rẹgẹdẹ fín.
1: ẹ ṣe wọn ní kúlukúlu ṣé òjò ti balẹ̀ wọ̀ ẹṣẹ́ wọ̀wọ̀ akíngbẹ̀yìn tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáláyé pé káàrọ̀ ẹ̀ kàṣẹ̀ kalẹ̀ wo bí ti bá ti gbọ́ lè ṣe dààmú fm káàkiri àgbáláyé orúkọ tèmi ò tí yí padà lẹ́kọ̀ọ́ sí ogbeni boluwa je ojo loroko temi bi boy tech adenida mu bi afowo mu oluwa gbe wa leke bo se gbe arsenal leke agbara olorun
2: aki bobo awon eyan wa to nbo wa kakiri agbaye ani iya lo nje ta ni mori owo lo nje mo bae tan tori awon kan ta nri lati je ta ba elomi nkan ti o fe wo so arsenal ba
0: o fa gidi wa
2: Orupe to ba wo Ateta omore de Spain oluko lo Emery awon to ma gba final omo Spain awon meji Lucerikiu
0: ati
2: omo PSG ati Ateta so o fe da n pe odun sugbon idije ana yen o fe ko ye wa pe teyan ba ti mo nkan igba mi na na wa na ile keyan ma gbadu a pe ibi ti ori eyan ba ma gbe eyan de ese eyan ko ti eyan de be
0: adu ati je jora Sancho ngba ti enu
2: ebe orupe to ba wo Sancho o gba conference fun Chelsea
0: O
2: ti gba Europa be last of year. O ti gba Europa. O de bi to wa Tammy Abraham na, abomo former Chelsea player ni.
0: But that's a loss no.
2: Anjo wa nbe. Sugbon idije ana yen e je ka ki Real Madrid pe o mo nkan yen se. Ana yen ba yen o ti je marun. O de final le mefa. O padan so wo Chelsea in 2019. Ngba to wa pelu Arsenal. A Chelsea na won 4-1 gba yen. Alex wo bi lo recognize ko di pe Gini score, Eden Hazard score meji. Gini Pedro atawon sugbon nkan ta kan ri lana ni pe o fe da be pe odun EPL ni an ti bere ti won lana awon kan na ma bere ti won ni Wednesday iyen Crystal Palace ati Real Falcao ko de pe Arsenal na ma bere ti won sugbon ana yen nkan te fi wa ki won ni pe ona meji lo pin si an ti ko kopa ni gan Champions League ni sayi ko de pon gba Europa ori pe to ba gbagbe ni sa to lo ani en ti ti e ti jona o ye ki Aston Villa gba Champions League nigba o ye kan gba Champions League asugbon Man U lo ko ba won o mo last game awon wo pe sa yi ko budo ri o de ri pe ni bere season gan Aston Villa ti ibere season o fe yiwo
0: ari meji
2: an ti tamara la ari meji to fe bi 12 or bi 13 on bi tin ma yen ti an gba abon bi kan ja bori kan sugbon ana e je ka ki won ka yin won pe oluko e o mo nkan ti o nse o de pe to ba de wo kini e lana gan alakale en lana pe pelu bo se to iyan team selection yen emi gan tin wo pe o se se ko ja if to de ti ja wo olubori na ni gan ni Turkey ori pe e be ni to ko do di pe gbogbo e e je ka ki kan pe ko rorun o de ti fe o ti batan o si mori o gan ase lo ti pe
0: be ni awon to oluko ni to gba European competition
2: awon oluko to gba European competition
0: mere pere ni won na mo ti ka
2: o ti ba e je ka ki kayin
0: e je ka wa wo bi awon ololufe ko igba gbagbo lo Arsenal awon tin yari o tin di wowo laarin awon ati ololufe ko igba gbagbo lo Man U awon ololufe Man U so wi pe awon o ba ro anybody ja si fe o tori pe ololufe ko igba gbagbo lo Arsenal an tin fi omo kekere Maxoma yen an tin fi we awon Bruno Fernandes pe awon o ti igba league bi o pe omo kekere lenje lenje bi awon Lewis Kelly pon ti igba league pe o ditini loju an wa wi pe se bi Bruno Fernandes ni o gba ife ni o gba PFA ni o gba player of the year Premier League player of the year awon ololufe ko igba gbagbo lo Arsenal lawon o le gba an ni se tori pe o se 20 assist an ni pe goalkeeper ta awon na ti se David Raya bi o po na ti ni 19 clean sheet to je wi pe goal lowo re ninu ifesewonse Premier League wi pe to ba to tun fa gba against Crystal Palace yi to ba tun mu yo pe 20 wi pe ati Bruno Fernandes yo jo bara won
3: pe ki wa nkan ti Fernandez ti ti won pon gegege pe kini kan pe pe ntan ba fe fi fun mo Fernandez tan ti fe fun Declan Rice kan wule gbe fun David Raya o ti awon lorun
1: eh te ba wo dada e ri mo pe se ri awon mejeji ati Raya ati Fernandez te ba wo iko ti awon mejeji wa awon mejeji lo gbianju se ta ba yo assist Fernandez kuro ninu go
3: eh le yo 33 points lo yo le assist e la so credit fun man you
1: oh no ni mo so se ri ta ba yo
3: 33 points ko no point won relegation na wa
1: ta ba yo kuro nbe ibi ti ma you i won le sin be
2: o ti tan
3: ani relegation na wa yo 33 points ko ninu
1: se ri o gbe won lo fa fa se ra so ba bet gbogbo ala mo pe se ri awon to ba lori ofe ati gba league yen o da pe kini e ma araye
3: o ma ni upper hand
1: o ma araye fi sodo won do eyan ti o ba gba nkan kan lo se ti ke bayi but eri gbogbo won yen won gbeyanju
3: o jo wa nbe ni ba yo clinic ti David Raya na ku Arsenal na le gba league
1: yo clinic ti David Raya na ibi Arsenal na le ma ri league gba
3: ba yo contribution Declan Rice na le ma ri league gba
1: eri gbogbo e lo wonu but emi si wo pe lodo Arsenal ta ba si ni ka wo fe so pe baya bi 80%
3: pe Arsenal agbabo Arsenal
1: e dara sa lo ti fi sodo won Jumayu lo ko se ri niyan e pe ma yi bayi leyin pe won ko se dada nfe lo gba Champions League ko si kankan tan gba na se da so e wo asana bayi Champions League si wa nwaju won
3: o to fe lo gba na ka je lo gba ka gba
2: e ti ye ko si Champions League
3: si re ti ma yu ti gba Champions League
1: ticket bayi
3: maka 11 years ni ti won
1: se da so
3: be o ti gba Premier League ni sin 13 years re
2: ero ero mo ti ma so pe
1: oro
3: mo fo ri asana si se le ni ko le ma mi ti won gba
2: o ti jo pe to ba o ma yu kan so pe odun meji logun seyin omo ya won na UK na na se ta won kan subu tan dile lo yo won
3: so mo yo test ni 0116151011 lojo opo dela vanin lati to wole laaro yi 0116151011 lojo opo dela vanin lati to wole laaro yi laarin iseju aya kekeke e je ka wo iko igba gbawo lo Crystal Palace yo gba ase ka gba ni ose to nbo yo si gba Arsenal lopin ose yi
2: eh sori
3: seri bi ani pole mo ko si to ba Arsenal ko si to fa fi se
2: idije to ba meji
3: e be ko si to fa fi se
2: awon meji yen han ni idije sugbon Arsenal le fe wo pe a tu so mo nkan wa nitori pe game yen wa Arsenal ma fe mu nkan meji jade wa ni pe tan ba pari e an ma je ti ma oko ni pe to pe ti o concede penalty to ni pe a je ti ma oko o mo ti o ni red card so o mo clean sheet kin na Raya a fe pe so o le fe wo pe sugbon a fe ka won player kan pamo game ma meji yen ko ni le ibi ta kan ma fo kan si ni game to ma wa laarin West Ham Leeds United
3: Sunderland Chelsea
2: e so kin na Sunderland Chelsea kin na Brighton and Hove ati Man U
3: o na le die
2: ati ni Bournemouth ati awon to kun nitori pe a ma fe mo en to nlo a de ma mo en to fe gba conference
3: o ya e je won mo pe ka won temi mo ti ni pe kekeke la rojo ni akuna matata ta lo wa nbe akuna matata o ya akuna matata oh akuna matata e ka ro ko ojumo
4: Abuala.
3: Oh yeah, ti gbori wale.
4: E pa kare ku sha.
3: Yes ke.
2: O ma se na ye ni.
4: Ko me ba tan ti me pe lato ke bola ni boda.
3: Ah, ko me ba tan si mi o wetin ba mi.
1: Awo ti won la.
3: O ti pe gan lataye wa o.
4: Tete.
2: Okay, man you on top. Ah, Champions League man you wa.
3: Awo ta jo.
4: Aba won dunu gan ni o.
2: Okay.
4: Ada.
3: Akuna wa tata ta lo wa nbe.
2: Man you on top 3.
3: Bazai dasi oya ati mo pe ti mo ni level dasi
1: o wa loju ogbon
3: eh
4: o
3: ti to o ti to o ti wa yo ba o to ni lorun ba o to to
1: cloud
3: o to ni lo o to wa ni logan o ni lo conference o
1: mo se karamo ro pa gbe
3: a ku na ta ta lo wa nbe
4: babu wala
3: ta lo wa no gbe
4: o le
3: ma ti pin lajo lo o ya ma ti di ah we fin lajo gidi ana
1: eri kan na gba
4: mo ti go amazon ran ku ajabo
3: ah le ba we fin
4: difference mo ya o mo je ti ju
3: ah e je yo won sai ti eni won se sa ti nbo oto no ma je ba se ba fade seru ma ti se ti eni e
2: ah oluko to wa nbe ba
3: ma se ti eni ni nesi
2: oluko to wa nbe
3: akuna ma tata
2: ah se dada
3: o ya ta lo wa nbe ah oye yin ti ko mo o
4: awa
3: no asna ti gba o
4: aki gugu awon lo le sa tu a
3: ah
4: ti e ti yin o ba lo ta na
3: ko le sa se yori
4: to wa nbe no eh an pari pe kan gba eh won ti gba bayi
5: Awa ti Barcelona ni o.
1: Eyin na ri nkan mu lo.
5: Beni dandan ni.
3: O ko je powo ti e to gba la liga o gba lowo bonli to lo relegation ni.
5: O si wa la, o si wa la. E je olosun fe gbere kwese kan lo yin.
3: O ya.
5: E gbo Real Madrid ni lati tin. Cup wo na gba.
3: Travelers na lo.
2: Ah gba nkan ni lati.
3: Ko ni idike yen ja tare Travelers na lo.
5: E kan to so fun lo kan pa fe meji lo.
2: Ah Barca Barca lo na won final.
3: E so menu pe igbala ofe.
1: Won wa gba idije kan ni mo da
3: e je ma fi jan se lalara to ni akoko ti ko mi papa mara sugbon kin to ma lo oni lojo ibi e omo mi ni adewale ilere oluwa bobo temi ni kan to duro standard gidigba that disrespect ife mi arole mi praise temi ni kan o duro to duro gidigba omo mi o ya ma dagba ninu agbe imati oye olorun iyan lase olorun ni nitori pe gbogbo may 21 o na la bi omo na kale to dun won e to si balẹ sinu nile temi mo du iro asena ke to je omo je si genja somo mi abi o jare Lady Oluwa, happy birthday to you. Long live and prosperity. My wisdom, my knowledge for you. In the mighty name of Jesus. Mo gba ladura fun ni. E je ma fi yan se lo. Loruko Adeji so ni ba re loruko Oluwa Jojo. Adewale Adedayo lo ko tebi o. Irumole tin gbenu radio ko yumuyumu atubo transistor radio. Bye for now. Oh, double.

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún. Ti bó ti jù àmì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kì í ròyìn. Níbi tá ti mọ fọ́ngbà yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunùkùn. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú atólé, ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí. Ejigbara ẹlẹ̀kẹ̀ ní tàwọn ìjòyè.

0: To e ka bo pada sori eto yin eto wa eto wa tu pa le royin ni kan ni diamond 8.7 to wa ni lorin ni ipinle kwara loni abala kejere abala lame to alejo loni ana ni omo we abdul karim jimo edun ton je hod ni eka ton tin ko nipa eto eko political science ni fasiti yu lorin ni ipinle kwara o ta won yo fiofio opa awon ola
1: well awon ale omo bomi won bo ba ti jimo bomi won o je ka wu jere o mo tutu lo wa ro
0: o si mi
1: 0913655592 number te lanfani lati pe si WhatsApp line le se wa na be nbe e fi ade si
2: hello ekwetu
1: e fi sowo si wa nbe hello e ka ro o baje ti e seun
2: olohun ni jo baje
1: ami tuntun
2: diamond ni lana
1: ami tuntun
0: ami o
1: Oh yeah, that's right.
0: O san ju kan ma san wo sile lo won ni ijoba na ko gbe igbese akin papa julo kan ko camera lede lati ma moju to agbegbe ni le Nigeria won wa ni ki ijoba turi pe e ka dajo duro re lori oro eto abo e ko jumo
2: e ka ro sir
1: e se won
0: oruko yin
2: e afa lo nbe lori la
1: e seun
2: doctor lawre ku je exponent lati takure
1: e dasiro yin
2: mo ki atoko ati baba wa edun olorun sa le ko la kai won
1: ami olorun
2: ọ̀rọ̀ agbẹnusọ ìjọba dandan ni kọ́ra mo fẹ́ fi ẹnu bà ní ṣókí ọ̀rọ̀ tó sọ yẹn lóòótọ́ ó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ bọ̀tẹ̀tọ́ ìjọba ni láti mójútó ẹ̀mí àti dúkìá àwọn èèyàn ìkejì ẹni tó bá tún gbẹ́rù gbèsè yẹn wọ́n lè mo fún jọ́ngú justice gbàtẹ́ ọ̀rọ̀ tó sọ èkó sínú constitution nàìjíríà ìkẹta ni pé ọ̀rọ̀ tó sọ yìí iṣẹ́ ń dọ́gbẹ́ sọ ni pé kí kálukú ká máa jà fórí ara wa kí ìjọba ò bá lè jà fún wa so kókó bẹ̀ ni pé ìjọba kán mójútó ojúṣe wọn láti dáàbò bo ẹ̀mí àti dúkìá ọmọ èèyàn ẹ̀tọ́ wọn ni káà lóde ẹ̀ rárá lọ́wọ́ àfáà dr lari òkìkí exponent láti takure
1: ẹṣẹ gan fún oyè tí yín adúgbò
0: ní whatsapp ká oníjọ mísà láti alóore wọn kí wa wọn ní fùbárà wọn náà lọ fún àlàáfíà ni wípé ààrẹ tinubu ṣe ṣe kan fún un ní ipò mìíràn ní ọdún 2027 ní wòye ti ọ̀dọ̀ tiwọn lójúkọ whatsapp wa ẹ kojú mọ
3: ẹ kó ètò ọlọ́run ní jẹ́dá ọmọ ẹ̀dọ́fẹ̀ mú bàjẹ́ alájì sọmọ alájà ń kúrò bàbá ìta láti àfáyàyà òye tí mo fẹ́ dá síbẹ̀ ní tí gbọ́ padà tí àwọn àlejò wa sọ kò sí mọ́lọ́sẹ̀lú òṣè ní fẹ́ ní gbọ́ padà torí ẹnìkan náà ṣàkíyèsí lòun fàkàlẹ̀ lòun sọ bọ́tì bọ́tì aráàlú ni ọmọ ẹ̀tọ́ wọn àti gọ́dfàdà wa àti gọ́dfàdà aráàlú ni ó dìbò yẹn wọn àwa là ń ta ẹ̀tọ́ wa fún wọn ẹni tó padà ẹgbẹ́ àdìpọ̀ yẹn àtìpọ̀ yẹn gọ́dfàdà àdìpọ̀ yẹn gọ́dfàdà bí ó bára ti ṣe ń tọ́ dà ní ọ wá ìdẹ̀kùn fún síìtì rẹ̀ ni òun náà ṣáà láwọn tó tẹ̀lé so ọlọ́run ọlọ́run ní jẹ́dá mọ́dọ̀ bàjẹ́.
0: ọ̀nàdébù abaya yusufu látàgàkà ìsàlẹ̀ fúlàní ìlọrin jaya kọle yi ko gbe si akin lati dekun awon akogun jalu atawon agbesun mi Nigeria won ni joba na kan se adun se sofin Nigeria pe e ta ba ti gba mu pe owu awon wa baje yi kan fi won e ko jumo
1: ada hello e karo
4: hello e karo
0: e ko jumo
4: musa lo n pe lati omada
1: e da suro yin
4: ya lori oro security ti won ni ki a ma dabo pura wa won ni mo fe soro de nkan ti o da ni nitoto bo ta ba wo situation ti Nigeria yi din je o ani agbara ti le se nkan yen te ba wo awon agbegbe kan ni se awon mo ko ti pon be kina lo won lo mo awon kan na lo fun won ni ban yi mo se o se ilu ti won ri ban yen gba lowo won mo ta fi sabun so da to aso pe won fun won ni license ti ni e ti wa la yen ma tin po si ijoba ni ti won wa ona lati dabo bo awa ara ti won ba le wa ona lati dabo bo wa pe boya ti won gba awon army ti ni o awon olopa ti ni o o se ni rich boya bi 1/100 ni o ba si page wi pe kan ma so pe kan ma gbe mo kan ma se tin awon mo se to to awon mo yen o ni o fi mi ni concern ko tin kankan te lo lasan gba mi bayi won da le ori ni o wa je taru dada o
1: Olorun
4: Ada gbogbo Nigeria.
1: Oda se gan fun iwoye ti yin.
0: Taye taiwo lati Ilorin ibere ta won bere, won bere pe won ni a fe ni eto abo ni ijoba ibile. Niwa pe awon gomina awon lo njoko ti owo lo sosu awon ijoba ibile nipinle won. Won salaye pe awon an so pa fe ni eto abo ni awon ijoba ibile. Bi pe tan ma se pade eto abo ni ijoba ibile awon councilor nibe. Ti won wa ni ward kokan pe won tilekun mo won ibere la won bere
1: ada
0: e ko jumo
4: mo lo ka e ka ro
1: e seun
4: oruko mi ni kawo latajo oni
1: ada yin sa
4: o se ori Nigeria o lo nsa anu ni e we insecurity wa e mi wa o ga won jo ba lo wa nko si gba ti won wo ri epo ti won gura fun won gbogbo kan ni fi gura pe emi awon gbogbo emi wo mo ta gbogbo eni to digbo fa won gbogbo nkan ti o ba se won ko si kankan ti o se won ka fo ka bale ka se kini kan e wa wo bi ara bi opolopo omo Nigeria gbe se

0: lorin awa la ntun ise eto igbon safefe ro lona to nitumo
1: Eto nla to nto ni sona lori bi idagbasoke yo se deba awujo wa latun ran wa leti nipa re e ba wa dasi e ba wa dasi e ba wa dasi ni eto kan arambada lori kani ye eto to gbonje fegbe to tun gbawo bo pelu awon atokun apede gbaye awon alejo to to gbangba sun loye tawo won si kajulu lori gbogbo awon oro idagbasoke ta ba sagbeyewo re lori eto ni gbogbo ojo aje monday si ojo eti friday Bẹ̀rẹ̀ láti dé di aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka àmúlùdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o diamond fm ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

lẹ́yìn tá a fi ń jábọ̀. Àwọn iṣẹ́ ìrújú àwọn iṣẹ́ takuntakun tí Senator Saliu Mustapha di Turaki of Ilorin, the distinguished senator representing Kwara Central Senatorial District. Èyí tí wọ́n láǹfààní láti máa ṣe gẹ́gẹ́ bí ojúṣe àti iṣẹ́

láti ọ́fíìsì sẹ́nítọ̀ tó ń sojú àárín gbogbo ìpínlẹ̀ Kwara sẹ́nítọ̀ Saliu Mustapha ló ti ń dẹ́sẹ́ ti gbọ́ yín ọjọ́ mẹ́jọ mẹ́jọ ọba àti láǹfààní àtòrí ọ̀fẹ́ àti mọ́ mu wá nìyí a kí ọlọ́run púpọ̀ a kí a kì í a dúpẹ́ o

Ìpínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n láǹfààní àti ìdìbò 2027. Bí wọ́n ti ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣe ètò ìdìbò abẹ́nú fún ipò gómìnà lónìí lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC. Wọ́n láǹfààní kó tó di pé wọ́n mọ̀ sí ojú òpó lẹ̀ fáwọn tá a fẹ́ gbọ́ wọn lónìí. Wọ́n láǹfààní láti kọ́kọ́ mú àwọn àtẹ̀jáde tó wá láti ọ́fíìsì olùgbọ̀wọ́ pàtàkì sí Senator Solly Mustapha, adarí ètò ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ tó ṣe gbòógì, ìyẹn Director Media and Strategic Communication, Comrade Abdullateef Ìṣòwò. Ọ̀rọ̀ fílẹ̀dé tá fi léde ló kọ Senator láàárọ̀ yìí. Ẹjẹ́ kọ́kọ́ múyàn wá ká kọ́kọ́ sọ fara léná. Senator Solly Mustapha calls for a free, fair and credible 2026 APC governorship primary.

wọ́n jẹ́ wọn fọ́nrán tó kọjá tẹnu kan bẹ̀rẹ̀ sígbésẹ̀ láti rí pé wọ́n san ètò kù owó ọ̀hún. Iléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí ti fèsì bí ọgọ́rọ̀ àwọn ọmọ ilẹ̀ yìí kan ṣe lọ sí ojú ìtàkùn báńkì àgbáyé World Bank láti ra wẹ́ẹ̀bẹ̀ sí World Bank ọ̀hún kó jàmì láti máa fún ilẹ̀ Nàìjíríà ní àǹfààní ẹ̀yáwó. Nígbà tó kópa lórí ètò kan lónìí, àbẹ̀ṣìkáwọ́ àgbà fún ààrẹ Bọ́lá Tinubu lórí fífi tóni létí lórí ìlànà ìṣèjọba Daniel Buhari tẹnumọ wípé àwọn èèyàn tó ń pèpè ọ̀hún òní wọn wà nínú ẹgbẹ́ òṣèlú alátakò gẹ́gẹ́ bí ó ṣe wí ó ní ìjọba ó ní ó nẹ́tọ́ láti máa gbọ́ nǹkan táwọn aráàlú ń sọ àwọn aráàlú oníkan gbégbèsè wọn níbàámu pẹ̀lú òfin. Ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu ti buwọ́lu ìyànsípò ọ̀jọ̀gbọ̀n Ṣẹ́gun Àìná gẹ́gẹ́ bí akọ̀wé àgbà fún àgọ́ Jambu. Àtẹ̀jáde kan tó lédè látọwọ́ agbẹnusọ fún ààrẹ Tinubu Báyọ̀ Ọ̀nànúgà ṣàlàyé Àìná gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ ní ẹ̀ka ètò ẹ̀kọ́ pàápàá jùlọ lórí àtúntò sí iléeṣẹ́ ìjọba Àìná. Ó ní yóò pé ẹni 40 ọdún tó bá di oṣù keje yóò gbàṣẹ lọ́wọ́ ọ̀jọ̀gbọ̀n Isaac Olóyèdè tí yóò parí sáà kejì rẹ̀ ní 21 oṣù keje ọdún tá a wà yìí. Newton Isopeyi tó jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá ti fọ́n rẹ̀ gbìnrẹ̀yà ní àná túrúkú lájà wípé òun yìnbọn fún ẹnikẹ́ni tó bá ṣe àkálẹ̀ rẹ̀ bó ṣe wà lẹ́nu iṣẹ́ ọlọ́pàá ti tọrọ àforíjì. Ó tẹnumọ wípé ọ̀rọ̀ tó ń sọ òun ló ń sọ pẹ̀lú ìbínú. Nínú fọ́nrán ọ̀hún tó fi léde lójú òpó ti tọ́ọ̀kì ní òní Isopeyi tó sọ̀rọ̀ ní èdè Pidgin tó sì sọ̀rọ̀ ránṣẹ́ sí ajá fún ẹ̀tọ́ ọmọnìyàn Arinṣin Gwaminshu tó wà lára àwọn èèyàn tó yẹ fọ́nrán ọ̀hún léde ó ti tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ ilẹ̀ yìí. Ó tẹnugbọ́n wípé fọ́nrán ọ̀hún tó ń ṣe ó ní àwọn èèyàn ṣùgbọ́n pàápàá jùlọ ó ní òun ò tako ìgbésẹ̀ láti ṣe àkálẹ̀ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá lẹ́nu iṣẹ́ wọn. Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti buwọ́lu àwọn òfin apàṣẹwàá kan láti mú àtúntò débà ìforúkọsílẹ̀ àwọn àjọ tó ní ṣe lórí ètò ààbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mákindé ló buwọ́lu àṣẹ ọ̀hún nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn nílùú Ìbàdàn níbi tí àwọn ìkànnì iléeṣẹ́ aláàbò àti àwọn ìkànjọba ti wà níkàlẹ̀. Gómìnà Mákindé tó mọ̀ pé ìgbésẹ̀ náà ni láti mójú tó nǹkan tó ní ṣe lórí ètò ààbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti láti dẹ́kun bí àwọn èèyàn kan ṣe ṣiṣẹ́ lọ́nà tí ò bófin mu. Mákindé tẹ̀síwájú pé ìgbésẹ̀ ló ń gbé láti wá ọ̀nà àbáyọ sí ìpèníjà ètò ààbò tó ń wáyé lágbègbè kan lórílẹ̀‐èdè yìí. Gómìnà Mákindé tẹnumọ wípé kẹ́nikẹ́ni má fi ojú ìwọ dáran wo èyíkéyìí ẹ̀yà àbí kan ṣe kọlù sẹ́nikẹ́ni torí pé wọ́n dẹ́kun ìwà ìbàjẹ́. Ní ìpínlẹ̀ Kwara, àbẹ̀ṣìkáwọ́ àgbà lórí ọ̀rọ̀ òṣèlú fún gómìnà ìpínlẹ̀ Kwara ọmọọba Sulaiman Sikaye ti fìdí ẹ̀ múlẹ̀ wípé gómìnà Abdulrahman Abdulrazak ti juwọ́ sílẹ̀ fún sẹ́ńtọ̀ Mustapha kó lè tẹ̀síwájú láti máa ṣojú àwọn èèyàn ẹkùn ìdìbò àárín gbùngbùn ìpínlẹ̀ Kwara nílẹ̀gbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí. Sikaye ló fún léde lónìí nígbà tó ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àlejò lórí akọ́tún ètò ẹ̀báwá dáṣe ní Kàyín Dáyámọ́ǹdì nílùú Ìlọrin. Nígbà tó ń sọ̀rọ̀ lórí àwọn tó ń wáyé nínú ọ̀rọ̀ agbami òṣèlú nínú ẹgbẹ́ òṣèlú APC ò tẹ̀síwájú pé ìgbésẹ̀ ló wáyé lẹ́yìn ìfikùnlukùn pẹ̀lú àwọn adarí ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu. Ò tẹ̀síwájú pé ìgbésẹ̀ ló wáyé lẹ́yìn ìfikùnlukùn pẹ̀lú gbogbo àwọn tọ́rọ̀ kan. Ó tẹ̀síwájú pé Sẹ́nẹ́tọ̀ Sọ́lì Mustapha àti Gómìnà Abdulrazak pupa nínú ètò ìdìbò kò mẹ́sì yọ láti yan ọmọye fún ẹgbẹ́ òṣèlú APC láti ṣojú àwọn èèyàn anigbùngbùn ìpínlẹ̀ Kwara. Síbẹ̀ ní ìpínlẹ̀ Kwara ẹ̀ẹ̀kan olùdíje fún ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú alátakò alábùradà PDP ní ìpínlẹ̀ Kwara onímẹ̀rọ Sulaiman Bọ́làkalẹ̀ Kau Àgàkà SBK ti gbósùbàrà léde fún àlàáfíà àti àkóyawọ́ tó léde nígbà tó ń ṣe ètò ìdìbò kọmẹ́sì yọ láti yan àwọn ọmọye fún ẹgbẹ́ òṣèlú PDP tí ó ṣojú wọn. Nílẹ̀gbìmọ̀ aṣòfin àgbà àti ìlẹ́gbìmọ̀ aṣojúṣòfin káàkiri tìbútòrò ilẹ̀ yìí nígbà tó ń sọ̀rọ̀ kété lẹ́yìn ìgbà tó parí ètò ọ̀hún SBK
sẹ́là yẹ́ pé

0: Ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
1: Gbogbo wa ní gbòòrò ti mọ kí ló ń hábùn.
2: Àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì, ìgbà tí gbangba tó wà dẹ̀gùn kedere.
0: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
3: Bí àbí ní fún mi bí IAPP wa.
0: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
4: After working kí ló kù, ìgbádùn ló kù ká wá jẹ.
0: Àní nínú ohun gbogbo ayé ọpẹ tó yọ.
5: Ẹsẹ̀ Ọlọ́run òbójú mi jẹ́.
0: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.

àfonífojì la ó gbé sókè gbogbo òkè ńlá àti kéékèèké la ó rẹ̀ sílẹ̀ wíwọ́ la ó sọ di títọ́ àti ọ̀nà pálapàla la ó sọ di títẹ́jú ìjọ kérúbù àti sẹ́ráfù onítẹ̀síwájú olùjọ ti ìlú ìlọrin pé gbogbo ènìyàn síbi ìsọjí àrágbá yamúyamú ni tí a gbé àgórí rẹ̀ ní elfaka gbogbo ẹni tí a ti dè láti ọjọ́ tó pẹ́ lọ́nà kan tàbí òmíràn ó yá ẹgbà ìtúsílẹ̀ ètò náà yóò máa wáyé ní gbogbo ọjọ́ Thursday kẹta nínú oṣù nínú ìjọ kérúbù àti sẹ́ráfù onítẹ̀síwájú olùjọ ti ìlú ìlọrin tí bẹ́ẹ̀ ni òpópónà wúlẹ̀ tàlá nínú ìlọrin bẹ̀rẹ̀ ní dédé aago márùn-ún ìrọ̀lẹ́ àwọn ọjọ́ ti ṣetán láti bá ayé rẹ pàdé má ṣàlàyé sí níbẹ̀ torí ìwọ ni ẹ̀rí kan.

0: lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí.
1: ọ̀rọ̀ sí nítorí mi.
0: ìwàláàyò ọlọ́run ti sọ̀ kalẹ̀.
1: ọ̀rọ̀ sí nítorí.
0: sínú gbọ̀ngàn ilé ìjọsìn kérúbù àti sírafo onítẹ̀síwájú tó ń bẹ ní agbègbè muritala nínú ìlọrin o.
1: ọ̀rọ̀ sí nítorí mi.
0: ìdí abá ni pé ọlọ́run ti ṣèlérí láti já èdè ìwòsàn gbalà. náwó agbára ṣe bó ti máa ń ṣe. níbi ìsọjí alágbára ni tàbí ní éfàtà.
1: ọ̀rọ̀ sí nítorí
0: mi. ìwọ sí. òní lọ́jọ́ tá a ń sọ o.
1: ọ̀rọ̀ sí nítorí.
0: láti bí ọjọ́ bíi mélòó kan láti ń fọn rere rẹ̀. sétí gbọ́ ẹ̀yìn aráyé pé ìsọjí éfàtà fún tó oṣù yìí. òní gangan ni ó wáyé o.
1: éfàtà ìwọ sí.
0: àkòrí tó lọ́n fún wa fún toṣù yìí.
1: éfàtà ìwọ sí o.
0: òun náà ni pé ìbùkún ọlọ́run bẹ lórí mi.
1: éfàtà ìwọ sí o.
0: ọ̀rẹ́ wa bó bá jẹ́ mi nìwọ ni.
1: ọ̀rọ̀ sí.
0: ìsọjí tòní kì í ṣe èyí téèyàn gbọdọ̀ pa jẹ.
1: ó yá sí o.
0: ó ń bèrè lọ́wọ́ mi pé kí nìdí.
1: manu.
0: ìdí ni pé.
1: ó yá sí o.
0: bẹ́ẹ̀yàn bá gbàdúrà dé agbọ̀n ibìkan. ohun tí ò gbọdọ̀ wọ́n yàn.
1: ó ilẹ̀kùn ọ̀rọ̀.
0: lẹ́yìn téèyàn bá gbàdúrà òun ni ìbùkún ọlọ́run.
1: kí fún wa.
0: abalájọ.
1: ó yá sí.
0: ìbùkún ọlọ́run ni mú ni làlàyé fi làálàá sí. àkókò tó wà fẹnu tiẹ̀ náà béèrè. lọ́wọ́ ọlọ́run. ó dé o òní ni o.
1: ilẹ̀kùn ayọ̀.
0: àwọn àgbábọ̀ wọn ní ẹnu ẹni báyìí la fi kọ mí jẹ́.
1: kí fún wa.
0: bọ́ ọ bá lọ kọ ibi nínú ayé rẹ ẹnu rẹ ló fi kọ́.
1: ẹkùn ire.
0: bọ́ ọ bá lọ fẹ́ ire nínú ayé rẹ ẹnu rẹ náà ló fi sọ́ o.
1: ilẹ̀kùn ogo.
0: àkókò láti bá ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀ ó dé
1: o.
0: níbi ìsọjí alágbára tò ní. éfàtà. gbogbo ilẹ̀kùn ire tó tì. nípa ìwàláàyò ọlọ́run yóò ṣílẹ̀ gbaragada lónìí o. bó o ti ń darapọ̀. mo ogun lọ́gọ̀ àwọn ọmọ ọlọ́run. níbi ìsọjí alágbára tò ní.
1: éfàtà ìwọ sí o.
0: mo sọ bí nǹkan bí ọjọ́ bíi mélòó kan. mo ní bó bá jẹ́ wípé atẹ́gùn gbà wá láàyè ni. àbánú máa na àwọn ẹ̀rí lọ́lọ́kan ọ̀jọ̀kan ká máa nà sátẹ́gùn. lórí ètò yìí. kẹ́ ẹ bá lè mọ̀ wípé tẹnukọ́ tètè bọ̀ lìkọ́ o kì í ṣe pé èèyàn kàn ń sọ lórí ahọ́n nìkan o. àwọn iṣẹ́ agbára lọ́lọ́kan ọ̀jọ̀kan tọ́lọ́run ṣe. bọ́lọ́run ti ń dábìrà. lóṣooṣù níbi ìsọjí alágbára yìí. ó kọjá kà sí ara.
1: éfàtà ìwọ sí o.
0: mọ́mí ìdìdé ńlẹ̀ wúyà dádì ẹ̀yìn náà máa sọ sọ́run.
1: éfàtà ìwọ.
0: ẹkún tó sọ́nsọ́nsọ́n. tí ó sì yí nǹkan kan padà nu ayé rẹ̀ ó tó gẹ́. ẹlòmíì sunkún sunkún sunkún débi pé ojúlówó ránṣẹ́.
1: éfàtà ìwọ sí.
0: ẹkún tó sun tí ó mú ìyípadà bá ayé rẹ̀ ó tó gẹ́.
1: éfàtà.
0: àníwọ̀ náà darapọ̀ mọ́ àwọn ọmọ ọlọ́run darapọ̀ mọ́ ogun lọ́gọ́ àwọn ènìyàn. tí wọ́n fohùn wọn ké pe ọlọ́run adẹ́dà ṣẹ̀dá níbi ìsọjí éfàtà tòní o. ó sì dá mi lójú tàdà wípé ọ̀run àánú yóò ṣí fún wọ náà lónìí. kí ló ń táyé sọ pé kò lè ṣeé ṣe nínú ayé rẹ. mo fọwọ́ ọlọ́run sọ̀yà fún ọ. ìwọ ni kó o mọ́ gbà. mọ́ gbà kámú ọ̀ràn. kí n mo wí. ẹlòmíì ò ní òun kúkú ti gbà kámú. mọ́ gbà kámú ọ̀ràn. dìdínlẹ̀. gbáranù. ìwọ náà máa bọ̀ wá síbi ìsọjí alágbára tòní. éfàtà.
1: ọ̀rọ̀ sí nítorí.
0: gbogbo ohun tó o fẹ́ pátápátá lọ́lọ́run yóò yanjú lónìí. ìdí rẹ yóò já. o lẹ́rìí ayọ̀. afọ́jú yóò ríran odi yóò gbọ́rọ̀. gbogbo kò ṣeéṣe yóò di ṣíṣe lórúkọ jésù. àwọn ikọ̀ àti ìrìnjú olódùmarè wọn ti gún wà sórí ètò pẹ̀lú omi. bá a ti wá ṣeré o. níbi ìsọjí éfàtà tòní. wọ́n sojú òpó lẹ̀ torí pé àwọn wòlíì ọlọ́run wọn ń bẹ lórí ètò. wọ́n bẹ̀rẹ̀ sí ní súre fún yín lọ́kọ̀ kejì. bàbá ti wá ń súre fún yín. má gbàgbé pé òní gangan nìsọjí alágbára yóò wáyé o. nínú gbọ̀ngàn ilé ìjọsìn kérúbù àti sírafo onítẹ̀síwájú tó ń bẹ ní agbègbè muritala nílùú ìlọrin. jájọ pàdé ń bẹ̀ t tori pe babo mo ati emi mimo yo fowo kan aye temi ati eloni ide aye wa yo ja ibukun olorun yo si sokale sori wa
1: oya si o
0: eje ma ki baba wa ninu oluwa olusu agutan iyen woli moses ademola kabo sori eto fun ti osan baba e ku dede asiko isa o
2: ah olotu wa kin
0: e ku se adupe sa
2: ah gugu ara le mo kin yo bi pe akorire iyanu toni
0: orire gba ni orire gba ni orire gba ni
2: akorire
0: e seun adupe eh baba wa special apostle ajaye o kasami baba eyin na ban ki amara le pe won ku dede asiko yi
3: eyin ara le
0: mori pe igbaraje fun isoje fata toni o wora
3: o wora
0: adupe adupe adupe
3: agbara lo ma sokale
0: le ami loruko jesu
3: agun mere ti fe iluke ma bo
0: beeni beeni
3: ti bawo e ma gba ori ati bukun tin te ba ti de
0: ami loruko jesu e je en sojo opo le a mo se kini ohun ni alalafi bo ni eyi awon iko ati dijo olorun ti won be lori eto mo bere si ni sure fun yin loko kan ejeje en ka mo fi yun won pe kini kan ni ajemonu eh aja fi yun si ajemonu ko to di pe wa lo a lo gboju lowo ibukun gangan ni bi soji e fata fun to ni 0913655695 ni number te lanfani lati pese awon iko ati dijo olorun ti won be lori eto lowo lowo pelu mi mo bere si ni gbadua fun wa loko kejiji won ma sure fun wa bi a tin gbaradi bi a tin mura lati pade jesu akirisore jesu ni se iyanu ni bi akase isoju olosoosu ta pe ni e fata baba so pe e fata iwo si gbogbo ilekun to ti fi pakan gbogbo ilekun ire to wo pe ijo wo gan ni o si fun o mo fi ndo loju pe loni gangan ni ilekun anu yo si faye re hello hello, eti wambe, eka aso o.
4: Eka aso, sir.
0: Eshi oma.

0: ẹ káàbọ̀ padà ìyín làwọ̀ ọlọ́run bẹ pẹ̀lú wa fún gbogbo ọkàn tó ń jàràn kan fún ìfọwọ́kàn ọlọ́run fún gbogbo ọkàn tó ń retí ìbùkún ọlọ́run pé kó sọlẹ̀ sórí àwọn yájọ pàdé níbi ìsọjí alágbára tòní o sáyé ti rò ó pinni kí ló ń táyé ti rò nínú ayé rẹ pé kò lè ṣe é ṣe mọ́ ìròrí ìtẹ ènìyàn nìyẹn ìwòye tí wọn nù ìwọ ni kó o mọ̀gbà ká mú ọ̀ràn yájọ pàdé jésù tó ní agbára láti ṣohun gbogbo yóò yanjú ọ̀rọ̀ tiẹ̀ náà yóò mú gbogbo kò ṣeé ṣe ayé rẹ kúrò yóò wá sọ ọ́ di àpótí ẹ̀rí báwọn èèyàn bá ti ń rí ọ báyìí wọ́n mọ rí ẹ̀rí ọlọ́run lára rẹ àwọn ikọ̀ àti ìrìjọ olódùmarè wọ́n sì ń bẹ lórí ètò bàbá wa wòlíì moses adémọlá tẹ mọ bàbá wa special apostle ajayi ọkásanmi àwọn náà bẹ́ẹ̀ bí àwọn èèyàn ń pè wá lọ́kọ̀kẹ́jẹjì á tẹ̀síwájú láti máa gbé ìpè ṣùgbọ́n ẹjẹ́ ń sáré bèrè ìbéèrè náà bàbá fún àwọn tí wọ́n ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí aago mélòó ni ìsọjí yóò gbéra sọ lónìí.
1: Ìsọjí máa gbéra sọ ní aago márùn-ún ku ìṣẹ́jú márùndínlógún bọ̀ láti aago mẹ́rin sí aago mẹ́ta àbọ̀ ilé ìjọsìn ti wà ṣíṣílẹ̀ fún gbogbo èrò tó bá.
0: Káwọ́ gbà pé ní ìsín bẹ́ẹ̀ bá wojú aago báyìí bàbá wa special apostle ajayi ọkásanmi ẹ rí i pé ó kù bíi ìṣẹ́jú díẹ̀ tí aago mẹ́ta ó lù káwọ́ gbà pé yàn close pé àmọ́ ń close lọ́fíìsì láago mẹ́ta ǹjẹ́ mo lè mọ darí bọ̀ wá sí gbọ̀ngàn ilé ìjọsìn
1: láti aago mẹ́ta yẹn kẹ́ máa bọ̀ bẹ́ẹ̀ bá ti tètè dé tí lè máa tètè rí iwájú jókòó kò síbi tí agbára ọlọ́run ò dé kò síbi tí orí ọ̀fẹ́ ọlọ́run ò dé nínú gbogbo ìjọ pọ̀tẹ́ṣíà tẹ́ bá ti tètè ń dé ni MRI ìjókòó omi ti wà ń lẹ̀ fún tá máa lò fún àdúrà lẹ́ni mọ́tò tó máa gbé àwọn èèyàn padà síbi kíbi tí wọ́n bá ti wá within ìlọrin gbogbo ẹ ló ti lọlọrun ti ṣètò sílẹ fún wa.
0: ọ̀dà bó o wà ní báyìí bàbá torí pé ọwọ́ lágbára ọlọ́run ẹ gbọ́ yóò rìn gidi gan lónìí ju ti àtẹ̀yìnwá lọ káwọ́ gbà pé àwọn èèyàn tètè dé sínú gbọ̀ngàn ilé ìjọsìn kérúbù àti sírafù tó ń bẹ ní agbègbè muritala nínú ìlọrin lónìí yìí o ǹjẹ́ ààyè tó ń wà bóyá àwọn èèyàn ní inú ilé ti kún o bó o ní ṣé ètò ti wà tó jẹ́ pé gbogbo ohun tí bá ń lọ nínú ilé ìjọsìn bá àwọn èèyàn ó láǹfààní àti máa wò ń tà
1: láti rí gbogbo ẹ̀ láyé tí gbogbo àǹfààní yẹn láyé ọlọ́run ti ṣe lẹ̀ fún wa àti níta àti inú ilé bẹ́ẹ̀ tètè dé MRI ìjókòó ní bóde jẹ́ta náà wù yín láti dúró àyè àtijókòó sí wa surrounding church yẹn tó pé àwọn tẹlifíṣàn nílá nílá náà máa wà ń tà tó pé ẹni tó bá wà ń tà tí èrò bá ṣe pọ̀ tó la ṣe máa lò tá máa fi rí gbogbo tó ń ṣẹlẹ̀ ní inú ilé bọ̀ ká máa lọ rò ó pé torí pé àyè máa wà ń tà fún wa ká máa dúró pé ó ti bàtí aago
0: márùn-ún ìsọjí yìí ṣe èyí tẹ́yìn agudo ọ̀pẹ́ débẹ̀
1: ẹ máa bọ̀ ọlọ́run ti ọlọ́ba ká tó kúrò ní ṣọ́ọ̀ṣì nísinsìnyí àwa náà ti ní ìmísí pé ọlọ́run ẹ̀mí ọlọ́run ti ń sọ̀kalẹ̀
2: bá ṣe bá yí sọ̀rọ̀ báyìí ìjọ ti kún
0: kábíyèsí olódùmarè
2: àwọn èèyàn ti wà nù jọ
0: kábíyèsí
2: olódùmarè ọ̀fẹ́ ńlá kan wà tí a ń jí àǹfààní rẹ̀ lọ́wọ́ ọ̀sẹ̀ yìí à ń pè ní ọ̀sẹ̀ pentecost
0: ọ̀sẹ̀ pentecost
2: bẹ́ẹ̀ni so gbogbo àwọn wòlíì ìjọ wa látàná ni wọ́n ti ń gbarajì pẹ̀lú àdúà
0: kábíyèsí o
2: so àti àárọ̀ ni àwọn wòlíì ti wà nínú ìjọ fún ìgbélé láti mọ gbàdúrà fún àwọn
0: ọsẹ pentecost
2: bẹẹni
0: bàbá ìjọ pentecost nínú ìwé mímọ ọjọ agbára ni
2: ọjọ agbára
0: ni ó túmọ̀ sí pé ọjọ agbára lò ní
2: bẹẹni ọjọ agbára ni ọsẹ pentecost la wà yìí àwọn wòlíì ti wà nínú ìjọ láti òwúrọ
1: látàárọ lọ ti wà
2: wọn ti ń bọ lọhùn sọrọ
0: kábíyèsí o
2: so ìjọ ti kún àwọn èèyàn ti wà nínú ìjọ báyìí so àwa tá a wà tá a ń gbọ́ sí tóbi tá a bá wà ká di báàgì wa.
0: tètè dìde ńlẹ̀ wúyà mọ́mí dádì àǹtí àti bọ̀dá.
2: ìyanu ń dúró dì ọ́.
0: ìyanu ń dúró dì ọ́ o ó ń dúró dì ọ́ ó ń dúró dì ọ́. sọ́ọ̀rì ọ̀gbọ́ à ń san pankéèkì mójú mékọ̀ọ̀pù ohun tí mékọ̀ọ̀pù ò lè yanjú lọ́rọ̀ rẹ agbára ọlọ́run lè yanjú ẹ̀. ìjọ tí ń san mékọ̀ọ̀pù mójú ọwọ́kọ̀ọ́wọ́kọ̀ ò rí àní owó àfẹnu rẹ bá jésù oníṣẹ́ ìyanu sọ̀rọ̀ yóò fún ọlọ́kọ rere ẹja tún ẹlòmíì ti ń bẹ́ẹ̀ hello. ẹ ṣe o mọ̀.
3: mọ́mí
0: wúrà láti sùúrù lérè kí lẹ fẹ́ mọ̀.
3: ẹ̀jọ̀ mo fẹ́ káwọn dárí gbàdúrà fún mi kọ́ náà láfọkọ mi ni káwọn aláàánú kó wá rí.
0: ó yà ẹ máa ṣàmì àdúrà.
2: orúkọ jésù kristi.
0: àmì jésù.
2: ọ̀nà yóò láfọkọ yín.
0: àmì
1: jésù.
2: bẹ́ẹ̀ ṣe ń bẹ̀bẹ̀ fún ọkọ yín ní orúkọ jésù kristi ju bí ẹ ti ní lérò lọ́kàn lọ Oluwa yo se fun yin lori
0: won Jesus
2: eh igba tolorun ba sanu re tan ko ni pa yin ti o
0: ami o Jesus
2: o ri be o se be
0: ami
2: Jesus Oluwa wa
0: ami ami ami loruko Jesus e ma wa gbagbe pe baba ti pari soji ni role tuni moto ti o gbe yin de awon ojuko eh to sumo ile ko wa yin o ti wa nle gbogbo eto ti to nipa anu Olorun to baba wa bo loro eto abo fun tuni
1: eh lagbara lowo Olorun eto abo ti se dede bo se ko se dede awon ta ma lu atawon to je eto mileto abuti inu ijo won ti wa nle awon ti ta na ta pe to ma ba to ma tun tori amo pe ero to ma wa le ni awon ero to
0: ko yo bu aya yo bu aya
1: ti wa nu ogba te ba tin de be ti pa awon to gbogbo eto ti wa nle fun everybody at eyan ati property ati dukia ta ba ko wa abo olorun daju fun gbogbo awa ta wa nbe ayi te de nbo lati bi se ati nso lati bi je tabi je ta tin wa sori eto pe iwo to ba mo pe o nbo to mo pe ile ise to nlo abi to tin bo kun se ile ise to temi ile ise to pe trouser lo nwa abi suit te de mo pa kin fi choko to wonu church wa e ti mu iroyin dani sinu bag te ma lo modi te ba ti debe te ba mu bori dani lowo lagbara olorun anfani ti wa fun awon ti o gbegeleke yen awon obirin ta ma fun ni kan to ma de den bata ah ni wo bata wonu church gbogbo le ti mi so fun anfani awon to se ma wa fun
0: igba igba kokoko ni awon to tin wa
1: awon to tin wa o
0: saju akoko won ti mo
1: latin se den ke den se gege ba tin so lati kin se pe awa yoruba nikan la pe both the English speaking and everybody
0: gbogbo eyan ni soji wa
1: for this evening revival
0: right.
1: We've been talking about it for a quite some time. We've been, you know, enjoying the grace of God, the blessings of God, and this month's one is not going to be different. We are going to have it in full. The blessings of God will shall be upon all the heads of everybody that is there today.
0: Amen. All right, should in case you are just tuning in now, this is Diamond 88.7 FM Ilorin. You have the right, all right, to call on the show. Even if you don't understand Yoruba, what we've been saying and what we're talking about is about this power-packed revival tagged Ifatha. And today is the D-Day. God is set to do wonders. God is set to establish and to perform great miracles in your life. I can assure you, you are the next on the line to testify. Make sure you are there today. All right. Awon eyan tin pe. So what would you? Hello. Tani Bembe.
4: Alafia
0: fe yin na sir.
4: Godwin la da jorin.
0: Esun baba Godwin.
4: E gba to afun e family ni.
2: Olorun ayiraye. On agbadura fun yin baba
0: ami Jesu
2: ati eyin ati gbogbo nte ni ni oruko Jesu ibukun Oluwa yo sokale
0: si ami Jesu
2: baba igbagbo yin lori efata yi ni oruko Christ Jesu yo mu yin lara da
0: ami Jesu
2: e o ni kaba mo pe mo Oluwa anu Oluwa oba yin pade
0: ami Jesu
2: e gbo owo Olorun ko wo nu oju na
0: ami Jesu
2: ko si irin ajo ase pe
0: ami Jesu
2: bi mo se nso lowo bayi ase pe ko bere o
0: ami Jesu
2: ni ase ti baba
0: ami
2: ti omo
0: ami
2: ti emi mo
0: ami
2: Jesu Christ Oluwa wa
0: ami ami ami loruko Jesu hello tani tun bembe eh o re bete njo tun ni kankan ti e ni ba won ti won gbo wa nle so ko to di ba mo di gbada gbon wa kro lori eto
1: foto ni kota confessor fun ni pe e ma bo ati so ati e sha ma bo ibukun Oluwa n duro de yi be se n bo be se fese tenu agbala si our next movement church ni ori ni ori muritala ni eni e gba gbogbo kesoro yin
0: yo di gbetele loruko Jesus
1: apa o si te wa Olorun bi Olorun se mu awon Israel koja ninu ojo Jordan be na Olorun se ma mu yin koja fun lori si bi buruku ti isu ati ise owo re ti ma gbe so da si
0: ibi to dara
1: ati Jesu wa
0: ami loruko Jesu to oda eh ojo si ti lo ah e ja mu oyo kan si e le ri ayo loni o emi no le ri ayo loni hello
5: e ka san
0: sir e seun sir
5: oruko temi ni aja Joshua
0: e seun lati
5: lati
0: jare
5: mo fe kun gbadura fun
0: mi ni ba oh yeah e mo sami adura sa
2: oruko Jesu Kristi
0: ami Jesu
2: Olorun aduro ti yin
0: ami Jesu
2: akori efata to ni to luwa fun wa oni ibukun Oluwa nbe lori mi
0: be
2: ni lara awon to luwa nba wi e wa nbe asi bere si ni sise laye
0: ami Jesu
2: e gbo eto yin nti mo gbo leti mi ni e Olorun gba fun yin
0: ami Jesu
2: eto yin to ai Olorun gba fun yin
0: ami Jesu
2: emi Olorun ko duro ti yin
0: ami Jesu
2: baba be se darapo mo wa igba te ma fi de ile e gbo inu agba mi testimony leti bara yin
0: ami Jesu
2: ori be o se be o
0: ami Jesu
2: Jesu Christi Oluwa wa
0: ami ami ami loruko orúkọ Jésù baba e ba n fi number le de ja ma lo
2: 0701 0701 666 666 666 366
0: e ja mu lekan
2: 0701 0701 6 lona 5 6 lona 5 366 366
0: e ja ma lo tori pe ibi isojila wa na nlo lowo lowo ba e ja jo pade Jesu ni se iyanu nbe o atemi ati yin loni a o le ri ayo ide aye wa yo ja ogun yo se a o ko ni tutun o su oju mommy daddy boda ati aunty boluwa tin be temi re nbe laaye ba tin kopa ni bi isoji e fata to ni emi ati yin gangan le ri kan ibukun olorun yo sokale sori aye wa to a pade o nibi soji loni o magbagbe o inu gbagan ile ijo sekerubu ati sirafu oni tesiwaju to nbe ni agbegbe muritala nilu ilorin ibe ni soji alagbara yi yo ti waye ma fowo eso ya wipe emi gangan le ri kan o
6: unto you the hansa sprayers shall all fish come The Cherubim and Seraphim Movement Church, number one district headquarters in Ilorin, Kwara State, invites you to a power-packed revival tagged Efata. Be warned, every closed door is set to be open. Come every third Thursday of every month, time 4 to 7 p.m., as the Lord is set to bless you in prayers, word, and spiritual songs. For inquiry, contact 0701-666-6636. Prayer is not for prayer warrior. Prayer is for all men.
7: Don't turn in le do do do do.

0: έτσι εκτοσεύουν.
1: Α, λέει ο wákàtí tá a ti lò λένε iṣẹ́ òòjọ́ kó wá wá. Pẹ̀lú ọkàn ápọn láti ṣàṣeyọrí tó ń ti ìgbìyànjú tí kò tẹ̀tì. Láti wá mú kí ọkàn wọ́ tutù pẹ̀sẹ̀. Lẹ́yìn gbogbo kòókò jẹ́jẹ́ látàárọ̀, ṣe ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara. Mára gbá yágiyági. Delivery. Ẹfẹ̀, àṣà, èdè yóò tún máa gbẹ́wò ọ̀túnwọ̀. Lúníṣẹ́lẹ́ńṣẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM Ìlọrin. Lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM Prompt. Lójoojúmọ́ Adelebare. No dull moment. Chai yóò ti lọ dojú.

0: ekaabo pada lateka pulo oja mo wo se ndupe pataki lo oda yo ki lo to ma baba be lekan si lateye nkorin ti mo si nki eni tani mo nki mo wo ju re le ri npa mi o se yije ko ba ko bi ni ki lo npa mi le rin si bayi ni si tori olohun awon kokoro yin si tun te waju lawon kan ta le pe ni onimimo ti won de won ma woye a le so pe awon woye won ba mo gbon soke won lo sese ko je pe ida ogbon laarin awon ta le pe ni awon asofin lorilede Nigeria ti se House of Senate ni wọn ni lanfani si ati pada sori ijoko wọn iyẹn fun ijoko eto ebo mi to nbo wọn ni ida ogbon up to 30 senate abi up to 30 senators na so po sese o kan ma lanfani si ijoko ye oro yi wa ti wa nfa fiagan papa julo laarin egbe olosusu owo ti se APC tori pe to a se consensus a se consensus eje akuku dibo komesi eyo to se ta labele o ti mu opolopo wahala wa laarin egbe oselu APC ne kwankwa so ba gbon soke o latari oro kan to lu fotoro iyen lati ile ijoba wipe kwankwaso o tin dogbon sise labele iyen fun are atiwaju bola ahmed tinubu kwankwaso ba ni emi ke alati oni le ise ni o pe mi o sise fun atiwaju bola ahmed tinubu olorun oba ti pa obi awon ojo kese bo sokoto kan na ni fun president share election eleyi loni kini ta fe da sigan laarin iseju perete ati gbo yi pe ni ipinle Kwara eto dibo commerce oyo won ti sun sola awon ipinle mi na papa julo labe egbe oselu alaburada arawon kokan tawon ti ri ti won se sugbọn ẹgbẹ oselu APC oniruru awọn awuyewuye lo nsuyọ kaakiri gbogbo ipinlẹ ki wa ni ta fe pẹkẹlu kile yin lero po se se nto fa to fi dabi igba pe ke se nipinlẹ Kwara nikan lorilede Nigeria ni o ti wahala fefe po lori ipa yan mo oye iyen labẹ oselu onigbalẹ ti se APC baba wa fe ki wahala yi ko deku imaran wo leyin fe fun egbe APC kan tori pe binu awon kan se ndun tari ticket gba be ninu bi awon kan tan borele elomi ti tori wipe o fe se gomina o fi ipo senator le nigbẹyin gbẹyin ati senator ati po gomina ko se itọbọ si lọwọ o bakan na oniruru awọn awuyewuye yi o tun wọpọ nipinlẹ Eko ati awọn apa abikan loke oya oju wo leyin fi wo isele to nsele lọwọlọwọ iyen labẹ ẹgbẹ oselu onigbalẹ ti se APC kini teyin lero pe nfa kiwa ni mọ̀ràn tẹ́yìn lè fún wa gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ ẹ̀jẹ̀ àjọpọ̀ ẹ̀kẹ́lù lọ́jọ́ tó ní mọ́mọ́ àpáwọn náà ń gbọ́ 0913655695209136556952 ni nọ́mbà tá a fi dá sí kí ni tẹ́yìn lérò pé ń fà á tí awuyewuye ẹ̀rọ ìbò kọ̀mẹ́sì ọyọ ládì o ọ̀dà consensus ni ẹjẹ́ àṣeun tó fi ń wọ́pọ̀ nínú ẹgbẹ́ APC gan-an. le yin lero po se se ko le jo na abayo baba wa nlo bayi bo se nlo yi o ki le lero po se se ko ti be jade 0913655695 2 hello
1: Emma Crowley
0: yes sir
1: Mr. Peacemaker
0: Eseun
1: lati oju ekun Minister of Information lori afefe
0: Eseun
1: le da ma de fm Olorun bo nje ko jona
0: Amen sir
1: Seri ni soki tebe kan ru pelu eni pe self interest lo poju inu awon kini ema tara temi nikan pe emi lo to ro je emi lo podo je o ka ku na fe doga for instance ni se n to ti wa ni governor ni sin ohun na fe di baba sale ko ohun na ma pa te pe to eleyi ni mo fe eleyi ni mo fe sugbon to je na bayo gangan ni pe ko kaluku ka jojo owo re le funra wa ka joju owo le tin ja ti pe ka ni fi ara wa pe to eni kan o le lo le aye gbo eni kan ba lu ni eni kan lo ola ni ẹnì kẹjọ tó lò tún láwọn akẹ́lẹ̀ ló lànà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ìfẹ́ ló ṣe kókó àti ìmẹ́ni kéèyàn mọ kéèyàn ọmọ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀
0: ohun ọmọ ọlọ́run ẹ ṣeun
1: tó yẹ pé báyọ̀ pé nàìjíríà rẹ fẹ́.
0: Ẹ ṣe àdúpẹ́ sà ìṣáájú kan ni yóò á máa fún ẹnì kọ̀ọ̀kan wa bàbá sì ti pè báwọn máa fẹ́ kẹ̀ jẹ́ ká lọ sàn án sí orí àwọn kókó tá a fẹ́ pẹ̀ kẹ́lù 0913655695 2 onírúurú àwuyewuye tó ń jáde láti inú ẹgbẹ́ ẹ lọ.
2: Àlàáfíà fún ìta.
0: Àlàáfíà fẹ́yìn náà bàbá.
2: Ìjájọ́ rìn.
0: Ẹ ṣe àdúpẹ́ o.
2: Ẹ jẹ́ kí a mọ̀ wípé gbogbo kan láyé tó ní ìbẹ̀rẹ̀ ó ní òpin ká fi ìfẹ́ tí bára lò give and take as super that ká ní ìbẹ̀rẹ̀ ọlọ́run ká fi ṣohun gbogbo dání ṣe ká gbà fúra wa. Ẹ ṣe sà.
0: Ẹ ṣe àdúpẹ́ sà.
2: Godwin
0: látàjọ́ rìn. Ẹ mọ̀ gbàgbé kí ni táǹpẹ́ ìkẹlù ni wípé onírúurú àwọn awuyewuye tó ń súyọ nínú ẹgbẹ́ onígbàálẹ̀ ti ṣe APC ẹjẹ́ àdìgbò kọ̀mẹ́sì ọyọ ni o ẹjẹ́ afáàyàn kalẹ̀ ni o léètò ti ń dá wàhálà alẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kí lẹ́yìn lérò pé ń tọ́ fà á kí sì ló máa jọ́ náà báyọ kí wá ló ṣeé ṣe o kọ́ wá padà yọ kó jẹ́ àyọrísí rẹ̀ ẹ̀ lóhun ẹ̀ ló mà
3: ẹ pè
0: tó. Adúgbò ẹ̀mà orúkọ yín o. Orúkọ yín máa o. Kí lẹ́yìn lérò pé ó ṣe é ṣe kó jẹ́ àbáyọrísí tàbí tá a lè pè ní àyọrísí irú nǹkan wọ̀nyí 0913655692 hello. Hello. Ẹ ká sọ sáà o. Adúgbò orúkọ yín o. Ẹ ṣeun.
4: Tẹ́lifíṣọ́ gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ nìkan kọ́ sọ láàkàn pé ìmọ̀tara nìkan ló pè mí fọ́pọ̀lọpọ̀ wọn ẹ̀rùn ṣògbè lè nígbà fún òun nígbà fún mi sí àti ìwé bọ́ọ̀tì wáyé àná wà ní ìjọba ó yẹ kán fi mọ ara wọn sọ̀kan ní olórí àgbà ẹni bá bá èyíká di pàwọ̀ lẹ́sẹ̀ ìdáná bá ní kó jámọ́lọ́wọ́ nù káàdì bá rúkò tí. Àmọ́ bá ní ń bá lọ yìí tí òun bá fi mọ̀sọ̀kan bọ̀ lára wọn ó lè ṣe kẹgbẹ́ wọn kálùsì o ìmọ̀ ṣe mi ni pé ká fi mọ̀sọ̀kan bọ̀ lára wọn lè nígbà.
0: Ẹ ṣe àdúgbò sá 0913655692 ọ̀pọ̀lọpọ̀ àwọn awuyewuye bó ṣe ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ló ń ṣẹlẹ̀ ní àwọn apá ibì kan ìyẹn lókè ọ̀yà nípínlẹ̀ Èkó gan-an lọ́wọ́lọ́wọ́ báyìí láàrin àwọn ìntàpè ní ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ti ìpínlẹ̀ Èkó Ọbásá àti Desmond Elliot àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àwọn tó ń gbégbá dupò ẹjẹ́ àdìbò kọ̀mẹ́sì ọyọ ni o dandan ni ẹ ṣàjẹ́ kónkálukú yẹn ni wọ́n bá yàn lé a lọ́wọ́ ni o kí ni tẹ́yìn lérò pé n tó ń fàárì kí lọ́nà àbáyọ kí sì ló jẹ lè jẹ kó já sí àyọrísí ẹ lóhun. Adúpẹ́ orúkọ yín o.
5: Orúkọ mi ni Imam Nasiru láti Bábókò.
0: Ẹ ṣe.
5: Bẹ́ẹ̀ rí ọlọ́pọ̀ sànù wa bẹ́ẹ̀ rí gbogbo wọn yìí self interest mi ń dààmú wọn èmi ò rẹ́ni tó ń yẹ̀ mi gbáwọ̀ ọmọ Nàìjíríà mi ò rẹ́ni tó ń ní àánú wa lójú bẹ́ẹ̀nu wọn ìdí ara wọn wọ́n ń jà fún ìdí èmi ọkàn gba gbogbo ọmọ Nàìjíríà márùn-ún ni pé gbogbo wa káfíra wa jọ látọ̀ sójú kan kó fi àwọn eléyìí ò rí ju wa rò ìdí ara wọn ni wọ́n ń jà fún ẹ̀yẹn wo gbórùn kan báyìí ẹgbẹ́ bí ẹ ti sì jọ ríbi mú ìṣẹlẹ̀ nídìí mú ọ̀tọ́ rí léyìn ọ̀rọ̀ ìwò bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì ni wọ́n wá ọlọ́ọ̀kọ́ ọláàmẹ́ bí kan yẹ̀kan 2037 ẹ̀sìn rẹ̀ pé ìtọ́rẹ́ àbọ̀.
0: Ẹ ṣe àdúgbò sá ẹyìn yẹn wa bíi ti àbá ní kápẹ́ ìkẹlù tó bá yé wa ne wi pe oju wo leyin fi wo en tun sele iyen ninu egbe oselu APC lowo lowo nibi ti awon kan tin gba pe oda o e je ki a dibo ko mesi oyo ni ka fi igun ki igun nigba ta awon kan si so pe rara o hello
6: hello sir
0: hello e ma crawl
6: ẹkúrọ̀lẹ́ sáà orúkọ mi ni Túndé Àwẹ̀dá láti fufu local government ìlọrin south.
0: Ẹ ṣe.
6: Ẹ sá ẹni tẹ́mi fẹ́ dá sí nínú nǹkan tẹ́ni ká dá sí sókí ni pé gẹ́gẹ́ bàbá kan ti sọ lẹ́ẹ̀kan pé ìmọ̀ tara ẹni nìkan ní ń yọ àwọn pípù tí ó jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí house of assembly house of rep sínétì kò tún tẹ́ sì tí kálukú wọn tó ti jáde kí ni wọ́n ṣe síbẹ̀ tí wọ́n tún wá ẹlẹ́ẹ̀kejì. Èyí tí ò bá ti ṣe dáadáa ní wọn tí wọn bá ti yọ kó lọ bẹ́ẹ̀ náà ni ẹni tí ò bá ṣe dáadáa fúlù tí abáláwọn fi kalẹ̀ by force lẹ́lẹ̀kejì tí wọn yàn lè lù lórí. Anybody náà ti gbọ́n ìlú àrẹ tẹ̀ka fẹ́ lómi so ọlọ́run ní bẹgbẹ́ jẹ́.
0: Ẹ ṣe àdúpẹ́ sá ẹ ṣe. Ìmọ̀ràn owó lẹ́fẹ̀ gba ẹgbẹ́ onígbàálẹ̀ pàápàá jùlọ kí sì ló ṣeé ṣe tó bá bó ṣe ń lọ báyìí tí inú àwọn kan dùn táwọn kan sì ń bínú lórí. Adibo Kọmẹsì Ọyọ àáyàn kan lé èèyàn kan lórí ni kí lẹ́yìn lérò pé ṣeṣe kó jẹ́ àbáyọrí sí irú ìṣẹ̀lẹ̀ báyìí. Hello 09136556952 àpòlò ọjà láìpẹ́ nígbà tá a bá dé àtẹ iwájú kan ní Diamond FM 88.7 New Adélébàrí pẹ̀lú èmi ọmọ ẹ̀yọ rẹ̀yìn Pásítọ̀ Ṣánkù Alhaji ṣé kí n mú pẹ́ ẹyọ kan ni kò sì dùn àpòlò ọjà ẹ ṣeun ẹ jẹun pòlò ọjà mú padà bọ̀.

0: Eshen wo tan gbe kan ni Diamond FM 88.7. Ta esin fo kan ba wa lo ati ka won kokokokokoko to je jade lati nu we royin laarin ose to lo si akoko saaju koko oro ta si menu ba ta fe ka jo nfoju agba wo oni bi won se nlo papa julo ninu egbe olosisowo ti se APC iye fun eto dibo ta mo si commerce oyo se mo ko lawon apa bi kan won gba lati dibo commerce oyo awon apa bi kan si ni kafa yan kale ni le eto si mu nta pe ni awuye wuye wa o fe le mo si ipinle ti awuye wuye o ti wopo eta wa jo npe kelu lojo tuni ni pe kila en lero po sese ko fa awon irufe awuye wuye won yi ki wa le lero po sese ko je ona abayo bo ba wa ri bo tin ri to nlo bo tin lo yi ki le ro po sese ko je aseyori abi abayo ri re o imaran wa le le fun egbe oro olosisowo ti se APC 0913655692 ka kiri gbogbo ilu lawuye woye tin lo eje abo ori papa ni eje adi commerce oyo ni kini tan lero ko se se ku fa kilo na abayo ona wo gan le lero pe won le gbegba ki wa lo se se ko je aseyori tabi en ta le pe ni lady oloyinbo won ma pe ni implication into sheshi kwa kokoje into your yorisi 0913655692 ni number ti e fi pe hello
1: hello e ku role o
0: e se o
1: e ku eto
0: adupe
1: olorun ni jo ba je seri oro te nso oro gidi ni isuru ka kokko ne ni pe gbogbo awon ti business won da mo Nigeria gbogbo wọn ti darí wá síbi òṣèlú ò lọ́jẹ́ kó lèlú ọwọ́ lè bó ti lè ẹ rí pé rí ara kálukú ni kálukú ń sá láti bí oṣù mélòó ńlẹ̀ yìí kálukú ń sá kọ́sọ́ wọ́n ń kó ń PPP wọ́n ń bọ́ sí APC wọ́n ń kó ń lẹ́kú lébọ̀ wọ́n ń bọ́ sí PDP àmọ́ tọ́lọ́run wá ní ọ̀sẹ̀lẹ̀ sí wọn ọlọ́run fẹ́ gbèjà kálíkà ni ẹ wo iye sẹ́nítọ̀ tí ọ̀padà mọ́ ẹ wo iye sẹ́nítọ̀ tó dì kámpù APC tí ọ̀padà mọ́ kọ́ra tó fi mọ́lọ́kadà ń kàdúná tí wọ́n sàánú rẹ tó fẹ́ nìkan lówó tó sì wọlé òun náà lọ APC òun náà rí second time humanity níbi tilẹ̀ ìsì rèé ẹgbẹ́ APC ọ̀pá tó bá wù wọ́n lẹ ẹgbẹ́ pọ̀ àwọn aráàlú ni ká lè múra gómìnà lè sọ ó lè wu gómìnà gẹ́gẹ́ bí èèyàn bíi tiwa náà kọ́lẹ́ni tẹ̀mí náà ń fẹ́rẹ̀ àwọn aráàlú náà sì dúró ẹ bá rẹ́ bí 2019 dr bukola saraki ọlátúnwá làwọn ń fẹ́ gbogbo aráàlú sì láwọ̀ lọ́bẹ̀ a sì lọ bò mí ẹ kò lá ní pààyàn ẹtúnlẹ̀ ń gbọ́ mẹ́kùn pọ̀ ẹ kú ètò ọlọ́run sànú wa.
0: Ẹ ṣe àdúpẹ́ 0913655692. Ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ nínú ẹgbẹ́ APC lórílẹ̀‐èdè Nàìjíríà là ń pẹ́ kẹ́lù lórí wípé kí ni tó ṣe ṣe kọjọ́ náà àbáyọ ẹ máa kúrò lẹ mọ́ mi wá. Ẹ ṣe gan mọ́.
2: Ṣé rí gbogbo àwọn olóṣèlú wa ìmọ̀tara wọn nìkan ni wọ́n ń bá ká àwa tí a fẹ́ dìbò lórí yẹ ká mọ ibi ká máa da ọ̀run la wa sí. Dàmùnà Àbáyọdé mi ò bá àdváìsì wọn ni kọ́ mọ́ jà wọ́n fi ìfẹ́ ṣe.
0: Ti Oluwa ni o se ekwe tofa. E se adupe mo. E se 0913655692. Bo tin sele ninu egbe APC ogbe onigbale lowo lowo. Kini tan lero po fa to fi da bi gba pa won kan faramo. Kadibo commerce yo awon kan rara kan fa yan kale ni. Kilo na abayo imara wo le fe fun kisi la se yori. E lo e ka san.
1: Fúndé ní sọ láti ilé oníkókóláwó ńlọrọrìn.
0: Ẹ ṣeun.
1: Ǹjẹ́ mi rò pé ń ṣẹlẹ̀ ni pé ìmọ̀tara ẹnìkan kún bẹ́ẹ̀ torí gbogbo wọn pátá àpárá wọn náà ni wọ́n roko sí. Wọn ò sì fẹ́ wọn lánà mẹ̀kúnná. Àwọn mẹ̀kún rẹ̀ jẹ́ ká ronú orí ara wa. Kí a kì mọ̀ sọ̀kan ká má torí ń tá jẹ lónìí kẹ́ àbí bọ̀ lọ àwọn ọmọ wa jẹ́. Ọlọ́run jẹ́ kí gbogbo ogun ní ayọ̀.
0: Ẹ ṣe àdúpẹ́. Ìkànnì Diamond FM 88.7. Adelebari pẹlu emi omo yin reyin Pastor Shanko Alaji isele to nsele ninu egbe APC lowo lowo lorilede Nigeria nibi ti aigbore eniye ti wopo sekadibo commerce oyo ti se tabele ni sekagba lati je kan fa yan kale ni le to nsokun fa tinu fi nbi opolopo ninu egbe yi kini ten lero pe o nfa ti rugbe se bayi fi nwaye kisi ni o le je ona abayo iyen si kisi wa lo sese ko yori si to ba nlo bo tin lo yi ninu egbe APC hello e kro le o hello e kro le adupe o
1: adupe le
0: oruko yin o amisa
1: ewa ladodo ta
0: e se
1: bẹ̀rẹ̀ bí ìmọ̀ràn tèmi ni pé ẹgbẹ́ òsèlú APC wọn mọ̀ pé àwọn ti kẹran mérò nǹkan tí ó padà ṣẹlẹ̀ náà nìyẹn ẹ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí ká ní ayé ìgbà kan ni nǹkan tí mo ń fara yọ̀ tẹ́lẹ̀ pé àwọn kan mọ̀ fọ́gi mọ́ra wọn lórí nìkan fọ́gi mọ́ra lórí nìkan a máa dúpẹ́ fọlọ́run pé gbogbo ẹ ti ń rọ ní rọrọ dẹ báyìí tó ìmọ̀ràn tèmi pé lẹ́yìn kan fọ́ká kíkálukú wá bòmí lọ orí ìtàn ṣe ilé ṣe yóò padà tí wọn bá mọ fi sùúrù ṣe yóò padà wáyé ẹ kú ètò.
0: Ẹ ṣe àdúpẹ́ sá ẹ ṣeun.

0: 0913655952. Only number T F I D A C. Hello.
1: Hello.
0: Hello, Emakrole.
1: I don't
0: want to call your bank once again. Eshun Jelili Adimola lati grewu
1: koni rain mani
0: ami ya robi
1: Nigeria ba da ko koni teyun kaluku wa beri koni jobo wa ibe igba ta ba fi yuta na lati kan en to tele lana ta kebo ti beri gbe nkan ti so ni elu akunwa a lo ta la lu lo ni e ra lu ni ku mura tara won lu se ri won o fe ra ra lu de bi kan tara won bi se tara won ni won ba ka awon ra lu ni ka ka de jile bayi kari mu to ti bayi kama je ki won mo fa lo kan kan wa won fa ni 10,000 ko ran kan kan odun mejo ni wo lu nbe teri bi o ba ni ba na ko ni ja ara lu ni omo bi to te kare le ta bo ti titan ti won tara lu koja afara lu e so atemi bi o ba jo gbadun lu ku gbo ara lu ti gban die die bayi ni a gbese mu kale a fo kale n ko la n wi ni se o to jere to lu tomo o na lo ku opo awon tin ju an ko ka ti ni na ni se o me ni kan o ti ko kan ti won yan ti ko me to e ko di be won tin ko won ka ti o gbe ko ai ri at ko fe do tan ni awon de ka man tan ti o olon je nigeria ba je
0: e se 0913655952 mo na wo le le fun egbe onigbare ti se apc papa julon ton sele lowo nibe bayi kile yin lero po sese ko je aseyori iru nkan be kini n to si fa hello adupe oruko yin o
2: yewo lati ofa ni lamadi lofa
0: kile oruko yin sir
2: yewo alaji oyewo lati
0: alaji oyewo ese adupe lati ofa ese
2: seri gbogbo ta n sa fun ni jona la fi ko si nisin o eto mi fun e ko yi pada o gbogbo nkan ta landi iran ni ọmọ ti wọn mélòó ló wà lórí láì fi à ń tò ní òrò gbogbo a ti kọ́ ọmọ wọn lọ ìlú èkó gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ kan ìní ìṣà wa mẹ̀kúnnù ni ká sọ̀rọ̀ wa ibi tá a bá mọ̀ pé ó rọ̀ wá lọ́rùn ni ká dìbò sí ọlọ́wọ́ ràn wá lọ́wọ́ o
0: ìfú
2: ẹmí tó pọ̀ sí nílẹ̀ o ẹ kú ètò.
0: ẹyìn yẹn wa tí a bá ń pẹ̀ kẹ́lù tí ó bá yí wa dáadáa tí ó bá yí wa ẹ jẹ́ kí n tún ṣàlàyé ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí ẹgbẹ́ onígbàálẹ̀ ti ṣe apc wà àríyànjiyàn tó ń ti awuyewuye ń lọ lọ́wọ́ lórí wípé ṣé ká dìbò kọ̀mẹ́sì ọyọ tí í ṣe primary lábẹ́lé ṣé kí wàá gbà kán yànyàn lè wà lórí ni léyìí tó sì ń fa àríyànjiyàn àti kùnsínú fáwọn apá àbìkan kí ni tó fà á kí sì lọ́nà àbáyọ ìmọ̀ràn wo lẹ fẹ́ fún ẹgbẹ́ apc hello ẹ máa kúrò lẹ́sà ẹ ṣeun
3: ara ẹjì káyìndín látàmọ́ yọ
0: ẹ ṣeun sá.
3: ẹrí tèmi rí níbi ọ̀rọ̀ yìí àtayédáyé ìwà láti máa ṣẹlẹ̀ inú tìlú yóò sì ti máa lọnu oníbo táwọn tẹ́nì kọ̀ọ̀kan wọn kálukú fẹ́ bíbẹ̀ ọlọ́run ní dààmú wa ní wàhálà gbogbo wa ẹlẹ́ẹ̀kejì lórí èyí ìmọ̀ràn fẹ́ wí àdúà ní ká ṣe ọlọ́mọ fún nàìjíríà kó má fi dà wàhálà mọ́ bímí ní bẹ́ẹ̀ ni.
0: ẹ ṣe àdúgbò sá aláàjì kẹ́hìndé ìkànnì diamond fm 88.7 ni wọn ajáwó pẹ́yọ kan tí ó bá ti yọ àpolówó ọjà nígbà tá a bá dé àtẹ̀wájú ẹ mọ̀ gbé kó ń bẹ̀rù ètò yìí tó wà délé báyìí.

0: na lanfani o lati polo oja lori eto yi iseju kan iseju marun iseju medogun ogun iseju iseju marun le logeji baba je ko dide wakati ni te ba ti so pe eto adele bari ti shanko alaji tokun re eyin e wa fi tin ba gbe ti wa laruge ka na fi ti wa ka fi gbe ti laruge o 09136556952 yo je wo pe yo kan tabi meji ka fun egbe olosusu owo ti se APC ka fun ni moran ka si jo foju agbawo kini to se se ko fa iru awuye wuye yi e ki wa lo se se ko je e abayo ri re ti ba nlo bo tin lo yi o a di primary ni o e commerce yo won yanyan le a lori ni o le tun fa sikun sinu hello
1: hello
0: e ma ka so
1: alaji sanko
0: a dupe sa ruko yin o
1: Okay, Joe, bam bam.
0: Kila ipuru kwa hinsa?
1: Akijo, obambam.
0: Akijo?
1: Obambam.
0: Obambam. So, uruko hino abi inagije?
1: Uruko mini.
0: Eshe.
1: Nipa, yungo, yungo, Oni di, uruko. Atipe, arrogance no jade nbe case number 1 o ye kan ni suru kan fun ya ju ya ju e tori ta ba ba lo bayi bi bo se ma se ri ti gbe yen le ta lai e won lorun ko di ma ba ti won because awon na ru lowo bayi because ki kan to sele ni gba ti PDP to ku die kan di bo bayi gbogbo ti won ti jabe ti gbogbo e di chakachaka at the end of the day ma ba try ju ba se try en lo but advice mi ni pe kan ni suru o kan fi ogbon yanju e because anya de yan lori ki se democracy ni e o ye kan lo ilana democracy kan fi yanju e so ti wọn bá ní sùúrù wọn á wà ń bẹ tí wọn bá ní sùúrù wọn jẹ pé wọn ti túká nìyẹn.
0: Ẹ ṣe àdúpẹ́ sá ẹ ṣeun sá akin ọ̀bámúbámú ẹ jẹ́ wò pé ẹyọkan tàbí méjì torí àkókò wa àjọ ń fúnra wa mọ̀ràn náà ni o torí pé wọ́n ní ọwọ́ ọmọdé òtún pẹpẹ tàgbàlagbà wọ kiri gbé ẹ sì rí ẹyin lọlọgbọ́n dorí ẹja mú ẹlò ẹ máa kúrọ̀lẹ̀. Yes, sir.
2: Wale lati pa garage.
0: Yes, sir.
2: Loju temi ma ti mo le fun won na ni pe ero dojo ti won ba ti ofin manifesto fun party won pe nkan ati nkan bayi lati se ti o ni je to je pe egbe gangan yo le ka gomina lowo ko nkan to ba fe se ni se e ti governor wole koni si pe a fe gbe contract fun yan won ti jojo ko pelu party won mo to nlo tó bá fẹ́ yànyàn sí kinní kan ìfẹ́ inú gómìnà náà ṣe gbogbo wọn ní fi bá àwọn tó jẹ́ kán pè ní pátì kan bá wọlé pátì tó jẹ́ step tó gbé wọn gòkè ìfẹ́ inú ara wọn tán ṣe yẹn kán bá ṣe sọ yìí kán ní manifesto báyìí bá láṣẹ nǹkan tá a bá fẹ́ ṣe ságbègbè bí pé àwọn tó wà lágbègbè yẹn tó tẹ wọn lọ́rùn kán pè wọ́n ọ̀nà òdá lágbègbè kan ẹ lọ ṣe bíríìjì síbẹ̀ ẹ lọ ibi tó jẹ́ pé wọ́n ti ní ìdí kán ṣe ọ̀nà kó yára wọn kí o mọ̀ sí go slow ẹ ní ṣe tó àwọn nǹkan wọ̀nyí òun ló yẹ kán ṣe tó jẹ́ pé pátì gá sọ àwọn pátì gá mọ̀ fáwọn kan wọ́n ká gómìnà kárí pátì along kan náà bá fẹ́ ṣe òun ló lè solve problem ṣùgbọ́n tó ojú gbogbo ẹ̀ bá lóyún tán lẹ́ẹ̀ mọ̀ gbọ́ pé pátì wà ní pátì wà ní àwọn èèyàn ti gbọ́n ju gbogbo wọ̀nyẹn lọ ohun tó lóun fẹ́ fi jẹ́rìí ara ìpóhùn lọ lọ́run òun lẹ̀ rí yẹn tán sáré kúrò ní kinní kan bọ́ sí pa wọ́n rò pé APC ó ṣe fún wọn ẹ̀rí wọn ṣe gbá ìjákulẹ̀ pàdé torí pé wọn ìfẹ́ tara wọn láti kọ́bà wọn fún àwọn àṣìṣe tán ṣe kí ló mú kí tó lè mú kí èèyàn mọ yànyàn bẹ́ẹ̀ ni tí mo fẹ́ nì gbogbo kì í ṣe èèyàn kan ló yàn kì í ṣe èèyàn kan ló lè design ẹ ń ṣe nǹkan 1 2 3 2 agbọ̀n gbèrò always kí ni 3 wà kí ni 1 wà kó tó yẹ kẹ́ máa switch yẹ síbi tó bá lọ bí kó lọ bí tán bá tí ì ṣe òótọ́ lórí pé ẹja máa rotate ẹ̀yẹn.
0: Ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe ń sá e se won e ma binu tori akoko wa ni o asisi gba pe iseju kan o kiri la fe ma fun yan ki o le ba gba opolopo eyan na ni kan le ba ni anfani yen na lati pe kelu baba se se nfi ipe eyo kan abi meje ka se re le kan ni diamond fm 8.7 ni o
3: hello
0: e ma kuro le
3: e kuro le o
0: e se oruko yin o
3: oruko mi ni oga senior e kali ke ma fun tala ti mo sa gugu
0: ah ori ki n po oruko mi ni oga senior se oru do eh sa nda fi yo si fun rara yin na ni olorun oba yin fi yo si eyin le sa da si fun rara oruko mi ni oga senior
3: da
0: mo di gun nigba ye pelu gun olorun e da ko yin fun mi jare ki lokan mi ko ga to so yinu
3: abrakim
0: gaga ah ese se wa soro ta le fe ma gbe mara
3: amisa sai nigeria yi so olorun njoba je eri nigeria gangan adu awan gba ami pe po ni gbo an je wa je pe boya pe yin na kon ran kun yi pada kon ma fi adu kon fi na nigeria lowo Olorun ni jẹ bajẹ Nigeria ni bajẹ.
0: Amisa.
3: Bawo ta ko se pele.
0: Amisa.
3: Yes.
0: Esun sir. Oga Simio. Ejo tori akoko da de jare. Ti n ba ri pe eyo kan bi meji gba si akobi ni o so. Eje wo boya mo le re eyo kan mu si. Hello.
4: Hello sir.
0: E ma kuro le.
4: E kwe to.
0: Adupe sir ruko yin o. Yes sir. Oruko yin o.
4: Saraji lati ofa ni sir.
0: Esun ah omo so wo ofa le ni.
4: Bo se ri gbe o fi to na ni.
0: Ese.
4: Awon ni se lu sir. In fact, te ri owo osu tan gba o ti po ju. O ni fa gbogbo kini. Gbogbo won o fe ni se meji mo ju kan sa mo. Ko ti de be na ko si nkan. Ti won se fun me kun ni. So yo ikita ba tolo ba feran wa lowo kolo jaro lo to kan ge owo osu won mo fi se part time lati be ta fi ri eyan awon eyan to ri ko je pe won fe binu fe do tan fi le se wo de joko sibe mo bi ta kan to wo osu re re re o ti je ki gbogbo won ti ma ni ayo pe ka sa ti de be ni gbogbo ona so pelu ogun olorun si olorun gbi ja wa ja ijo tan tin sofin lawon asofin wo sofin pe owo osu ni kan ko awon osise ni kan ko san ni kan to san ba won won gba ti won yo pe owo osu osise won le mo ge lori ge ni kini iyan je ni gbogbo e osise retire ri o owo gba gbogbo awon won ina won tin dibo ni ti temi o kan kan se to ba di jo dibo ko luka luku to ko le gan iyan la tun fi le se ko won ko si ibi ti won mo ba te se bi won fi wole kódà kẹ ìdìbò mẹta sí fámìlì wọn lọmọ ìdìbò fún wọn ọlọrun ràn wá lọwọ o.
0: Ẹ ṣe àdúpẹ́ ṣùgbọ́n nǹkan kankan tí ò ṣe é ṣe náà ni pé kí a fúnra wa nímọ̀ràn pé ká jókòó sílé ṣe rí ìbò tèmi àti ìbò tìyín náà ni ó lè jẹ́ kíkà láti fi lè mọ ọ̀dà kí gbogbo apáta ká jáde dìbò kí a sì dá ẹ̀rí ọkàn ara wa láre pé a sì wọ́n bá ta lè ṣe bàbá jáde dìbò tí ó bá jẹ́ pé ọ wá kù káàtó láti gun ọ̀dọ́ mọ́ ṣe mọ̀ pé àwa ti ṣe ipa tiwa ọlọ́run sì ti pé ká ṣe náà nìyẹn yọjúmọ́ fi lè ṣe lọ torí àkókò wa tuntun kan àpapọ̀ mọ́ ẹ̀jẹ̀ máa dúpẹ́ pàtàkì lọ gbogbogbò máa láṣẹ ìkànnì diamond fm bẹ̀rẹ̀ látòrí olùdásílẹ̀ wa tó fi mọ general manager wa ẹ̀jẹ̀ máa dúpẹ́ pàtàkì lọ dayo kí ló tọ́ mọ́ bàbá abẹ látẹ̀yẹ kọrin ní wò mí lójúlójú ọpẹ́ pàtàkì lọ́wọ́ ṣèyíje kọba kọbí ṣùgbọ́n ẹgbẹ́ gbàgbé pé aago mẹ́fà sí aago mẹ́fà bọ̀rọ̀ lẹ àtẹ̀wájú nípa ìtòyìn ètò àgbẹ̀ lérè ẹ sì mọ́ táǹpẹ́ ìkẹlù ọ̀sìn ìgbínì àtúnkọ́ra wa ní ilé míì ọ̀nà tá a lè gbà tún ṣe léègbín lónìí náà ni tẹ bá ní béèrè kan tàbí méjì tẹ fẹ́ béèrè lọ́wọ́ ṣánkó alájì ẹ pè mí sí orí nọ́mbà 08144884422
5: gbogbo iṣẹju ati wakati le o fi ma gbadun ojulowo awon eto ni ile ise ti wa ko si asadanu ninu awon alakale eto ni ikoni ti eti mo bi eni mowo diamond 88.7 fm e lo fokan bale bo ba je leka ere idaraya ifikuluko leka amuludun ere onise ati awon orin aladidun fun igbadun ti yin nikan ni o diamond fm Ikoni tonton, nyeri, nyeri.
6: This is our promise. We've made up our minds to do something new, something different, yes. Do more, wow. Do the impossible, do better, do big, do good, do it again and again and again. Do

0: Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
1: Diamond FM Ilorin Awalan to ise eto igbohun safefe ro lona to ni tumo.
2: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin, ìròyìn àgbáyé.
3: Ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Àjọ INEC ti mú ọjọ́ tí wọ́n ṣe ètò ìdìbò láti ṣe ìrọ́pò. Ìjókòó ilégbèmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí tó ṣòfò tó jẹ́ ti àwọn èèyàn ẹkùn ìdìbò ìlà oòrùn gúúsù ìpínlẹ̀ Rivers. Ọ̀gá àgbà ọlọ́pàá nílẹ̀ yìí ṣèlérí ètò ààbò tó múná dóko ṣáájú ètò ìdìbò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ Èkìtì. Ilé ẹjọ́ pàṣẹ páńpẹ́ òfin kan lọ fi gbé adarí àgbà àjọ NLCDC ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara wá lórí bó ṣe fojú tẹ́ńbẹ́lú ilé ẹjọ́. Ní ilé òkèrè, àjọ ìṣọ̀kan ilẹ̀ Yúróòpù EU pé páńpẹ́ òfin àtìyà tó nípọn oníkan fi jẹ mínísítà kan nílẹ̀ Israel. Casemiro ti fún léde ikọ̀ agbábọ́ọ̀lù tó darapọ̀ mọ́ tó bá ti di ìparí sáà yìí. Ẹ kúrọ̀lẹ̀ akíwa pé

0: Mínísítà fún ọ̀rọ̀ ilé òkèrè ní ilẹ̀ Italy Anthony Tajani àti olóòtú ìjọba ní ilẹ̀ Spain Pedro Sánchez ti ṣàlàyé ìgbésẹ̀ gẹ́gẹ́ nǹkan tí ó ṣe tẹ́wọ́gbà pàápàá jùlọ ó ṣe tabuku àwọn ajìjàgbara. Tajani nígbà tó ń sọ̀rọ̀ lọ́jọ́pọ̀ X rẹ̀ lónìí ṣàlàyé wípé ìyàtọ̀ nípọn ó ní kan jẹ́ mínísítà òun nílẹ̀ Israel pàápàá jùlọ páńpẹ́ òfin tó fi gbé àwọn ajìjàgbara lójú omi tó jẹ́ ti àgbáyé ó tẹnumọ́ wípé ìgbésẹ̀ rẹ̀ ó ní ó tàbùkù ẹ̀tọ́ ọmọ ènìyàn. Síbẹ̀ ní ilé òkèrè ilẹ̀ China ti ké sí ìjọba ilẹ̀ America kò jáwọ́ láti máa dúkù lájà mọ́ àtìlẹ́yìn ilẹ̀ Cuba lẹ́yìn ìgbà tí ìjọba ilẹ̀ America fìdí ẹ̀ múlẹ̀ wípé adarí tẹ́lẹ̀ rí ní ilẹ̀ Cuba Raúl Castro ó ní wọ́n ti fi ẹ̀sùn ìwà ìpànìyàn kan. Ilé ẹjọ́ kan ní ilẹ̀ America ti fi ẹ̀sùn kan adarí tẹ́lẹ̀ rí ẹni ọdún 94 wípé ó gbìmọ̀pọ̀ láti ja ọkàn mi àwọn ọmọ ilẹ̀ America nígbà tí wọ́n ja ọkọ̀ bàálù méjì wálẹ̀ ní 1996 ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ní wọ́n ti ja ọkàn mi àwọn èèyàn mẹ́rin tó sì fa ìfanfà láàrin ìjọba ilẹ̀ America àti ìjọba ilẹ̀ Cuba. Ààrẹ ilẹ̀ America Donald Trump ti tẹnumọ́ pé òun ṣetán láti rí pé òun gbàjọba ní ilẹ̀ Cuba. Ẹ̀wẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ lónìí agbẹnusọ fún iléeṣẹ́ ìjọba ilẹ̀ China tó wà ní ìjánu ọ̀rọ̀ ilẹ̀ òkèrè Gun Kyung ké sí ilẹ̀ America kọjáwọ̀ láti máa dúkùkù lájà mọ́ ilẹ̀ Cuba tó jẹ́ alátìlẹ́yìn fún ìjọba ilẹ̀ China. Ní abala ìròyìn ọ̀rọ̀ okòwò àwọn nǹkan tí wọ́n fi ń pèlò sólà tí wọ́n kó sọ́wọ́ láti ilẹ̀ China dé ilẹ̀ adúláwọ̀ olúpọ̀sí tí wọ́n kó jáde ní oṣù kẹrin ọdún tá a wà yé gbogbo èèyàn lágbàáyé ṣe ń wá ìlànà láti máa lò náà tí kò ní ṣe àkóbá fún ojú ọjọ́. Wọ́n ṣe fìdí ẹ̀ múlẹ̀ látọwọ́ àjọ aṣọ́bodè nílẹ̀ China fìdí ẹ̀ múlẹ̀ àtẹ̀jáde kan tó dé lánàá wípé ọgọ́rọ́ rẹ̀ ni wọ́n kó sọ́wọ́ sí ilẹ̀ adúláwọ̀. Ní abala ìròyìn àwọn amúlùdùn Yu Edoche ti fohùn léde lórí ìwòye rẹ̀ lórí kí èèyàn máa nàṣẹ síta nínú ìgbéyàwó tó sì ké sí àwọn ọkùnrin ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé tó máa kẹ́fìn ìyàwó wọn nàṣẹ síta. Nígbà tó ń sọ̀rọ̀ lójú ọ̀pọ̀ ẹsẹ̀ Edoche tẹnumọ́ wípé ọkùnrin lójú ẹsẹ̀ ònìkókúrò nínú ìgbéyàwó tí ìyàwó rẹ̀ bá ti nàṣẹ síta ó já kí wọ́wọ́ wípé fífi àyè gba obìnrin tó nàṣẹ síta ó ní ó jẹ́ nǹkan tí kò tọ́. Ó tẹ̀síwájú pé ọ̀pọ̀lọpọ̀ gba àwọn ọ̀rọ̀ yìí ni àwọn èèyàn ń fààyè gbà. Ó ṣàfikún rẹ̀ pé dídáréjì ìyàwó tó nàṣẹ síta ni ó jẹ́ kí ọkùnrin dàbí ẹni tó lẹ lójú ìyàwó rẹ̀. Síbẹ̀ lábala ìròyìn àwọn amúlùdùn àwọn gbajúgbajà olórin Takasúfe ọmọlẹ̀ yìí Tems Wizkid Burnaboy àti Àsàkẹ́ wọ́n ti fọwọ́kàn léde fún àmì ẹ̀yẹ bet tọdún tá a wà yìí pẹ̀lú bó ṣe ń dá wọn mọ̀ ní ẹ̀ka orin káàkiri àgbàlàyé Tems. Wọ́n náà forúkọ rẹ̀ léde ní ìpele mẹ́tàtọ̀tọ̀ nígbà tó ṣe ìkéde àwọn tó lè gba àmì ẹ̀yẹ ọ̀hún Àsàkẹ́ àti Wizkid ò ní orin wọn tó jọ papọ̀ òun náà wọ́n fi léde. Bákan náà ó ní Burnaboy tó kọrin kan pẹ̀lú ọmọ ilẹ̀ America kùnà tráàkì orin ọ̀hún náà òun náà wọ́n fi léde pé yóò gba àmì ẹ̀yẹ. Ní abala ìròyìn eré ìdárayá àgbábọ́ọ̀lù lọ́wọ́ àárín fún ikọ̀ Manchester United Carlos Casemiro ti kéde ibi tí ó wú láti lọ tó bá ti kúrò ní Manchester United ní ìparí sáà yìí. Àgbábọ́ọ̀lù ọ̀hún ọmọ ilẹ̀ Brazil òní yóò gba bọ́ọ̀lù kẹ́yìn fún ikọ̀ Manchester United bó ṣe wàá kó pẹ̀lú ikọ̀ Brighton ní òpin ọ̀sẹ̀. Àmọ́ bó ṣe fìdí ẹ̀ múlẹ̀ látọwọ́ Fabrizio Romano àgbábọ́ọ̀lù ẹni ọdún 24 ọ̀hún yóò darapọ̀ mọ ikọ̀ Inter Miami tó bá ti di ìparí sáà yìí. Inter Miami tó wọ ọ̀nà láti ra àgbábọ̀ tẹ́lẹ̀ náà rí ikọ̀ Real Madrid. Àwọn agbábọ́ọ̀lù nínú ikọ̀ Arsenal ò ní wọ́n gba ẹ̀bùn owó tó nítumọ̀ lẹ́yìn ìgbà tán gbàdéje EPL fún ìgbà kọ̀kọ́ lẹ́yìn nǹkan bí ìgbà tó ti lé ní 20 ọdún. Ṣe fohùn léde látọ̀ àwọn oníròyìn agbábọ́ọ̀lù ọ̀hún ó ní wọ́n gba owó tó tó 1,600 pounds fún ìdíjọ kan tó ń bá gba pàápàá jùlọ. Wọ́n ti fún wọn ní àwọn àjẹmọ́nú kan tí jáde wọn fìdí ẹ̀ múlẹ̀ agbábọ́ọ̀lù kan lọ́jọ́ kan gba owó tó tó 1,250 pans. Le kan si awon koko na re. Aka so ti gboyin pe ajo INEC ti kede ojo ti yo se to debo lai se iropo fun ijoko ilegbimo asofin agba ile yi lati soju awon eyan ekun debo ila orun gusu ipinle Rivers. Oga agbolopale se lere tabo to nipon saju eto debo gomina to wa ye ni ipinle Ekiti. Aka fun pe won ti pase pampe ofin kan fi gbe adari eso alare CDC wa ni ipinle Kora lori bo se foju bentu ile ejo ni lokere aso fun yin pe awon ile kan ajo won ti kesi ajo isokan le Europe EU ko fi agem sister fun eto abo ni ile Israel bo tabuku awon agbara kan ti won lo si agbe Gaza. Casemiro fun le debi ti yo lo to ati kuro Manchester United to ati di Paris sayi. Ti won oni adari ile ise ologun ile yi torile to je ele kokan le ni ogun Lieutenant General Ibrahim Ataru dagbere faye nigba ti oko balu re jawale ni ilu Kaduna. To ile kun irin ohun Nedu Okore ni olo tu royin Taiwo Adeyemi lo tu toka se ti gboyin akin pe oko kan ni ajisaye o daro.
1: Now playing.
2: Money don't buy you happiness.
3: Turning up the spark.

0: 98.7 FM.
1: Agbẹ́lérè ẹgbọ́ kílèrè àgbẹ̀ àjọjẹlèrè àgbẹ̀jọ́ báwo ni mo yín ti jilẹ̀ tó nípa iṣẹ́ àgbẹ̀ kí ni pàtàkì ètò ọ̀gbìn sí àwùjọ wa báwo la ṣe lè ṣàrídájú ọ̀pọ̀ oúnjẹ nílùú láti lè bí jìnà sí wa ẹ má dààmú jìnà a ò ní fún yín lóko ìdí ọ̀pẹ rò ẹ jẹ́ ká jọ pàdé lórí ètò àgbẹ́lérè ní gbogbo ọjọ́bọ̀ Thursdays láago mẹ́fà ìrọ̀lẹ́ ní ìkànnì eyín tó tawọ́n yọ náà ni Diamond 88.7 FM Ìlọrin Àgbẹ́lérè Ọlá Bash Nigeria Limited ló ṣonígbọ̀wọ́ ẹ̀ ebi kì í wọnú kọ́rọ̀ mi ìwọ́ oko inú la fi ń gbé títa Pastor Shanko Alaji atọ́kùn ètò máa gbé wa rìnrìn àjò ètò ọ̀gbìn ṣíṣe ẹ má mìí sí ẹ̀.

ọjọ́ gẹ̀rú gẹ̀rú la abẹ́wẹ́ kúkú ǹdùkú lóko iléeṣẹ́ Olabash Nigeria Limited dò ṣùmarè tó mọ́lẹ̀ gbò ká gbogbo ayé ìmọ́lẹ̀ rẹ̀ làwùjọ fi ń ṣara ní dín ọ̀gá ni Olabash níbi ká ta oúnjẹ ohun ọ̀sìn gbogbo kò sí oúnjẹ ohun ọ̀sìn tẹ́ ẹ wá délé ìtajà Olabash Nigeria Limited tẹ́ ò ní rí lọ́pọ̀ kú ọ̀yọ̀kú bẹ́ẹ̀ bá rí àwọn ohun ọ̀sìn tí wọ́n tóbi bàǹtù tí wọ́n sì ń dán yọ̀ bí ọmọ tuntun àwọn oúnjẹ ohun ọ̀sìn Olabash là ṣí rí ẹwà wọn ẹ kàn sí wọn lónìí kí àwọn ohun ọ̀sìn yóò máa ṣàdúrà fún yín lójoojúmọ́ Olabash wà ní John and Esther Shopping Complex Amoyo ẹ̀ka iléeṣẹ́ wọn wà ní number 16 Asadam Road opposite NUT Secretariat Ìlọrin àti ní àdójúkọ Aviation College Airport Road Ìlọrin ẹ lè pè wọ́n sórí àwọn nọ́mbà ìbánisọ̀rọ̀ yìí 0803-581-6613 Olabash Nigeria Limited ọ̀gá nínú oúnjẹ ohun ọ̀sìn títà.

0: ẹṣẹ̀n wo tí ẹ̀ ń gbọ́ ikan ní Diamond FM. Ètò yẹn ti wà gbẹ́lérè ni o, pẹ̀lú ìmí ọmọ yín, Pastor Shanko Alaji. Ẹ rí pé mo ti ṣàlàyé fún alẹ́ kan bàbá bẹ̀, wípé abẹ́ igi lọ dáa kí wọ́n gbé irúfẹ́ ilé bẹ́ẹ̀ kan gbé sí. Àwọn èèyàn àmọ́ bí mi pé tó Shanko ṣe kínní nẹ́ẹ̀tì tẹ lákànlé lórí kínní iṣẹ́ rẹ̀. Iṣẹ́ rẹ̀ ni pé kí atẹ́gùn kó lè bá a máa fẹ́ sí irúfẹ́ ilé ẹlẹ́dẹ̀ ìgbín bẹ́ẹ̀. Abojin ni mo wí.
1: Shanko Alaji tẹ bá wò ń gbà mí lórí àti ìkòdílẹ̀. Ká mú gbàgbé pé a kò fa ẹlẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú pákó.
0: Mo ti sọ náà tẹ́lẹ̀ máa gbọ́ ìgbà tí mo sọ.
1: Wọ́n mọ̀ sí ilẹ̀ lẹ́gbẹ̀ẹ́ o.
0: Ìgbà tí èsì ilé adìẹ tó mọ̀ pé ìgbà tí mo sọ lẹ́ẹ̀kan. Mo ní wọ́n kan àpótí bí àpótí bí ìgbà péyàn kan àpótí ilé ẹ̀mú tán máa kan gbà kan. Mo sì rí nǹkan míì fi júwe mo ní ọ̀dà. Ẹ jẹ́ kí pákó yín kọjá ẹlẹ́sẹ̀ mẹ́fà. Ní gúngún rẹ̀ kọjá ẹsẹ̀ mẹ́fà. Ní ẹ̀gbẹ́ kìíní kọjá ẹsẹ̀ mẹ́fà.
1: Mẹ́fà kan ṣe ṣe mi nípa tí ò wà nímọ̀ gbẹ̀gbẹ́ jáde.
0: Rárá.
1: Ó di lẹ́gbẹ̀ẹ́ o.
0: Bí àpótí onígun mẹ́rin tẹ̀ ṣe tó tóbi ní gúngún rẹ̀ kọjá ẹsẹ̀ mẹ́fà. Ẹgbẹ́ kejì kọjá ẹsẹ̀ mẹ́ta. Tàbẹ́sẹ̀ mẹ́rin ó dálé lórí bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. Bẹ́ẹ̀ sì gẹ́ nẹ́ẹ̀tì tẹ́ dà dé lórí wọn ó ṣe gẹ́gẹ́ bí ilẹ̀kùn. Bí ilẹ̀kùn tí yàn mọ̀ sí òkè tí yàn mọ̀ sí ilẹ̀
1: ni. Wọ́n ní kánsà méjì.
0: Tọ́wọ́ á ní kánsà méjì tó yẹ pé bẹ́ẹ̀ fẹ́ gbé ọwọ́ méjì lẹ́ẹ̀gbé sókè. Bí ìgbà péyàn gbé bọ́nẹ́ẹ̀tì ọkọ̀. Mo ti ṣàpẹrẹ rẹ̀ fún. Fún di èyí wọ́n gbọ́rọ̀ di. Má sọ mi pé ẹ gbọ́rọ̀ gbẹ ilẹ̀ kótókótó sí ibi tẹ́ bá gbé ilé ìgbín sí torí pé.
1: Ọgbọ́rọ̀ wọlé wọn bá torí wípé bí atẹ́gùn
0: àti afẹ́fẹ́ bá ṣe ń rin sí. Wọ́n mọ̀ gbádùn lẹ̀ yọ́ mọ̀ tutù mọ́ wọn lára. Àdìtúbẹ̀ ni pé njẹ́ jẹ́ mọ̀ pé nẹ́ẹ̀tì ta ní kẹfí sí lórí. Kó lè bá a mọ̀ gbàyè fún òjò tó jò bá tún rọ̀ ni. Torí ìgbín fẹ́ràn omi púpọ̀ púpọ̀. Mọ bá ti rí omi sílẹ̀ tutù ó rí tí wọ́n mọ̀ yọ̀ mú dá. Ó sì máa gbọ́ tán máa sọ̀rọ̀ bóyá ọmọ pé dùn àmọ̀ àbí ìgbín á máa sọ̀rọ̀ ṣá. Ìgbín sọ̀rọ̀. Bákan náà. A fi àyè nẹ́ẹ̀tì yẹn sílẹ̀ kátẹ́gùn lè bá wọn fẹ́ sí wọn. Bí òjò bá ń rọ̀ bí yẹn bá fẹ́ dami sí wọn látòkè ẹ̀ dami sí wọn. Ṣùgbọ́n kí wàá ṣe irú nẹ́ẹ̀tì tí ojú rẹ̀ kó tó.
1: Tọ́fẹ̀ o. Tó lè gbà wọ́n jáde.
0: Ọgbọ́rọ̀ jẹ́ nẹ́ẹ̀tì tí ojú rẹ̀ dí pínpínpínpín tó yẹ pé àtẹ̀fọn àti onírúurú kòkòrò kò ní ráyè wọlé. Bákan náà. Nígbà tá a bá wá ṣe yẹn tán a lọ wá ilẹ̀ ẹ̀lẹ́dú tàbí ilé ayanrìn èyí tó bá máa gbomi sára dáadáa ilẹ̀ ẹ̀lẹ́dú àbí ilẹ̀ ayanrìn lẹ lọ wá. Ìdí pàtàkì tí a sì fi wà ni wípé ọgbọ́rọ̀ jẹ́ ibi tí yóò ti máa tutù mọ́ wọn lára. Ọgbọ́rọ̀ jẹ́ ibi tí yóò ti máa ṣe kí ni o tí
1: yóò máa
0: tutù mọ́ wọn lára. Bákan náà ẹ mọ́ gbàgbé mo sọ fún yín pé ó dáa kí irúfẹ́ ẹlébẹ̀ kó wà ní abẹ́ igi. Ó rí i pé níjẹ̀ ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn béèrè pé ṣé bẹ́ẹ̀ ṣe wí nítorí tó ṣe gbìn máa gbọ́ràn ni mo nígbìn á máa gbọ́ràn o. Àwọn náà sì jẹ́ lọ kán mọ́ padà bọ̀ wálé. Níbi tẹ́ bá ti rí gẹ́gẹ́ bí ilé wọn yẹn bọ́ bá ti dalẹ̀ ẹ̀ ṣì nẹ́ẹ̀tì ń sókè. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbín yẹn ó tọ ara igi lọ. Wọ́n lọ láìwé wọ́n lọ láìgbò. Ìgbà tán bá la ewé tí wọ́n la egbò wọn tán wọ́n wà tún fà padà bọ̀ sí inú ilé wọn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí alẹ́ nìgbín máa ṣe ẹ̀ lérí kígbìn ọ̀fà bóde lọ́sàn kọ́ máa fà lọ ara igi. Àfi tí ẹ mọ̀ jẹ́ sọ bẹ́ẹ̀ kí sọ pé àfi èyí tó dàbí ìgbà pé ọba bọ́ sásìkò ìgbà tí òòkùn ti kùn tàbí tí ilẹ̀ ti ṣú.
1: Tó jẹ́ inú òjò jẹ́ pé ibi tí inú gbó
0: gan-an ni. Òtútù tayọ̀tayọ̀ ń wò fi fàbóde.
1: Tó jẹ́ inú gbó.
0: Àwọn nǹkan tẹ̀ lè ṣe nìyẹn. Bàbá ń sọ̀rọ̀ jẹ́ ìgbín. A sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ tútù. A sọ̀rọ̀ nípa ewé ọ̀gẹ̀dẹ̀ láwọn oúnjẹ tí wọ́n máa jẹ. Kárọ̀tì. Èpo ọ̀gẹ̀dẹ̀. Watermelon. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó sì ṣe pàtàkì ká wá máa tọ́jú ilé àwọn ẹlẹ́dẹ̀ torí wípé mo wo ti ń kó sí lẹ́nu látẹ̀tẹ̀ kan. Ó ṣe pàtàkì ká wá máa tọ́jú ilé àwọn ìgbín wa torí wípé awon onje ti won ba je yen to ba tin lo ojo kini ojo keje ojo keta awon eti enu won o lela
1: tan pe remnant yo
0: tan pe ni remnant boya bi kini padi
1: ogede ti won laku
0: abi watermelon
1: agbodo kukuru nbe
0: agbodo kukuru nbe ka wa pale mo lebe ka si ku mo baba ti pale mo re anti le won lowo aisan niruru
1: to le gbara won ara aje aje ku yen wole
0: be ni yala ki kenke o mo gan won tabi ki oniruru awon kokoro mi ta fujuri komanda won lamu opolopo awon yen fe lati sin igbin ninu le won papa julo ni bi ti ogba ba ti teju
1: be ni
0: sugbon to le ja won ni tan mo ni pe lai samulo awon kan won yi yala ka lo lana taya tabi ka lo apoti iyen si abeji ti won ti ma raye fa esi mo wa ipori ofe ati mo bomi won won na wa
1: be
0: tori pe inu gbe ma dun to ba tin ri eni ti yo ma toju awon iwon yi ata awon kan mi la le so nipa ogbe
1: gbe san ko alaji enikan tun so oda pe nta menu ba inu beere da wa ni bo to koja ni pe eni to ninu ogba ti o nigi to si mo pe o si wu lati sin igbin o wa ni a to n ba ri bi igbin to dabi car park to n kan yen bo wa ni abi car park ogbodo je bi ti ti o ti mu agbodo te
0: pa no ti a ma fi se car park lorilede Nigeria ima je pa na to pe ima gba orun sara igbin o si like ururu kiyan tu won sile loto bo ti je ni shetun ni bere mi te lomi ton bere
1: opolopo na iru bere ti tan tun send ni pe barun ba fe se mi ni ambulo n ti le rigbin aru ohun lo won ra mo ni
0: a le rigbin ni awon ile taja tan tin tan kan agbe
1: ben
0: asile lo si mon plantation ni ilu ibadan tabi awon agbegbe to ba sunmo wa
1: yo wa le ina be
0: ama ni awon to nta eroja nkan agbe yala agbadu tabi awon owo tun la awon kan mi ta tun mo nlo
1: be awon nkan ti to wulo fun tawon gbin le lo gan api awon nkan mi bi awon ti adie iro olaba since da badebe awon opolopo nkan mi ta le lo aba nbe
0: se mo pe awon igbin ta nsoro re nkan awon na ma tun je nje to je nje bi red meat sha o tun mo si pe awon nje to ni eroja pipe ta lo pelu awon nkan a le ku sibe sugbon mo gba so ma pe won yi fi yo si onje egbin o
1: ben
0: e ma fi yo si o e ma fi ata si o e je ka pale mo ile won ka si toju re bo titọ ati bi o ti e be ba ni bere kan tabi meji te fe bere lowo wa nipa ose gbin yala ba se nko ile won
1: ben
0: lona gbalode to je ti pako
1: ba ti fe ri omo re te
0: fe ba si fe ri omo re e pe mi sori number 081 0 81 44 44 88 88 44 22 22 0 81 44 44 88 44 22 22 oya dayo banda gbere fa won yan
1: e se ngbogbo eyin lolufe wa jake jade orilede Nigeria te ngbo wa ni ikanni wa to ta won yo yi ipade wa tun di lojo mejo lati edumare bele mi o bagba o dabo
0: ojo mejo la ko pade lori tun eto wa agbelere loruko gbogbo ma alase kan ni diamond loruko oludasile wa loruko gbogbo awon loga loga bo dupe lowo seyijiko akobi to je lowo botini wa ojo mejo la ko pade lori tun eto wa agbelere o titi ojo mejo 081 44 88 4422 number mi agbelere o fe ni to ba le se

0: Diamond 88.7 FM. Oh.
1: lásìkò yìí gbogbo tí ẹ ti láǹfààní láti máa gbọ ìkànnì alálùbáríkà yìí wọn ní máa fọwọ ara mi tún ara mi ṣe òun lọrọ tí máa ń bọ látẹnu onígbìyànjú ìgbìyànjú tẹ ti ń gbà látijọ yìí tí ò tí ì dòun àsìkò tó tí ó dòun láṣọba mi èdùmàrè bẹẹ bá ti nígbàgbọ rere lolúwa yóò máa jẹ lọdọ yìí mo kì í yín o torí pé rékabìtì la kó wá fún yín fún tàkókò yìí láti iléeṣẹ dream life international mo ní ambassador fatiu adesina nínú yàrá agbára pẹlú mi níbi tí wọn ti wá dá wa lẹkọọ lórí ohun tá à ń pè ní financial independent summit eléyìí tó ń bọ lọnà tí wọn ní kí gbogbo èèyàn wá láti wá sóríire financial independent summit kí lohun tó túmọ sí ẹ ó farabalẹ ẹ ó gbọ dáadáa dream life international ẹ ti mọ wọn bí ẹni mọwó àmọ fún ìgbà àkọkọ ẹni tó ń gbọ báyìí kí là ń pè ní dream life international financial summit yìí kí lohun tó jẹ ambassador fatiu ẹ kú dédé àsìkò yìí sà.
2: ẹ ṣeun olóòtú mo kí gbogbo ẹni tó ń láǹfààní láti máa gbọ́ mi ní dédé àsìkò yìí nílé lóko lódò mo kí gbogbo yín orúkọ tèmi ni ambassador fatiu adesina mo jẹ́ aṣojú ọ̀dọ́ fún iléeṣẹ́ dream life international iléeṣẹ́ yìí jẹ́ iléeṣẹ́ kan tí a máa ń fi ọ̀nà han àwọn èèyàn báwọn náà ṣe lè máa gbà láti máa rí owó kó jọ láti fi ṣe fújà ọrọ̀ ajé wọn àbí gbọ́ bùkátà kan instead tí wọ́n fi máa wá lọ yá owó àbí jẹ ẹnìkankan gbèsè tẹyìn náà bá wọ àwùjọ wa lénìí ẹrí pọpọlọpọ àwọn èèyàn ló máa ń sábà yá owó bí owó èlé lóríṣiríṣi láti rí pé àwọn náà gbọ́ bùkátà àbí fi gbé irú gbèsè ayé rọrùn tó wù wọ́n so àwa wá jẹ́ gẹ́gẹ́ bí iléeṣẹ́ kan tí a dúró láti jẹ́ àwọn tí wọ́n ń dẹ́kun àìní àìnótó àti àìníṣẹ́kù láwùjọ so fún ìdí èyí ni a fi gbé ètò tí à ń pè ní financial independent summit.
1: ṣeun adúpẹ́ ambassador fatiu àwọn àgbàlagbà ilẹ̀ yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní mo kò a máa ní àpẹẹrẹ bó gan-an lẹ́yìn ṣiṣẹ́ alápàdé dream life international àti àwọn àǹfààní eléyìí ti ń bẹ̀ ń bẹ̀.
2: ẹ ṣeun olóòtú nìkan bíi ọdún mẹ́ta sẹ́yìn lèmi náà ṣe alábàápàdé ètò yìí èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mo jẹ́ ẹnìkan tí mo wá láti ìdílé kan táwọn ilé ìbò máa ń pè ní humble background ṣe àwọn ìkọsí kankan tí ń jẹ́ humble poor background ló ń jẹ́ bẹ́ẹ̀ à ń fèbó tú ṣe ẹni a fẹ́ gbogbo ẹnu pé single mother ló raise me oṣù márùn-ún ni mo wà tí mo ti lose dad mi gẹ́gẹ́ bí ẹnìkan tó lose dad rẹ̀ ní oṣù márùn-ún tí wọ́n bi kalẹ̀ èmi ni kọ́kọ́ lọ bí o èmi number 17 láti ọ̀dọ̀ dad mi èmi jẹ́ number 3 látọ̀dọ̀ mọ́mì mi ẹ ti mọ orú family yẹn so that's the kind of family tí mo ti jáde so gbà tí dádì wa ṣaláìsí mọ́mì wa ká mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n bí fún dádì wa wọ́n kó wa kúrò lè dádì wa so that I lè survive now iṣẹ́ ìyà òun òsì òun la fi grow inside struggle struggle in struggle out ni pé ọ̀tá ni mọ́mì ń ta lẹ́sẹ̀ títí tá a fi ń jẹun as at the time tí mo wà lẹ́sẹ̀ tó àmọ́ ti gbọ́njú ni mo bá wọn nídìí pé ọ̀tá tí wọ́n ń ta lẹ́sẹ̀ títí tá a fi ń jẹun àárò wọlé san àárò oúnjẹ mẹ́ta lójúmọ́ àárí jẹ nígbà tá àárò wọlé san a máa ń skọ́ọ̀tì káàkiri ni bí ká máa ń skọ́ọ̀tì lọ́dọ̀ ẹ̀gbọ́n lọ́dọ̀ àbúrò mọ́mì lọ́dọ̀ ọ̀rẹ́ lọ́dọ̀ kin a lọ skọ́ọ̀tì níbì kan nígbà kan àwọn ẹni ní flat wọ́n ní visitors room ìgbà tá wá délé wọn wọ́n ní ká lọ clear inú store pé inú store ni ká máa sùn sí kẹ́lẹ́ mọ irú ìgbésí ayé tí èmi ń gbé tí mo gbé dàgbà inú store wọ́n nítorí visitors room yẹn àlejò ló wà fún anytime làwọn dẹ̀ lè lálejò ṣé àwọn pé táwọn bá dẹ̀ lálejò nísìnyí táwọn bá wà nínú visitors room kò sí bálejò ṣe fẹ́ ríbi tí yóò dé sí inú store àtẹni tó ń tilẹ̀kùn lálẹ́ ń pa fẹ́ sùn kóru má bàa pa wá sínú ilé àti gbà yẹn lèmi ti bẹ̀rẹ̀ sí ni máa ronú pé ẹ kémi náà lè máa ṣe nǹkan kan sẹ́ẹ̀ láti fi ran mọ́mì mi lọ́wọ́ mo wá ràn mọ́ wọn là kínkìnkín kan lọ́jọ́ kan wọ́n sáárín káàkiri kí lẹ́yìn wá wọn làwọn ń wá rin kí lẹ́fẹ̀ẹ́ fi ṣe wọn làwọn ń tanrin ni irin níbo wọn lọ́dọ̀ aláàjì èmi náà bá lọ make enquiry aláàjì ni ti bá gbé irin wá lọ́dún náà lọ́hùn pé tó bá jẹ́ kílò kan 20 naira pé tó bá jẹ́ palominion ni mo gbé wá aláàjì ni kílò kan jẹ́ 100 naira mo wá dẹni tó ń ṣàlòkù stófù àlòkù pọ́ọ̀tù máa máa ṣàkiri lẹ́gbẹ̀ẹ́ lé friday ni máa lọ ń tà owó yẹn ni máa ná ní the following week mi ò ní bèrè lọ ọmọ mi gbọ̀ngbà tó di pé tí ẹni tí bá sọnù lẹ́nìwẹ̀ tó jọ mọ́rin ilé wa lọ́ ń bọ̀ tẹ́nìkan máa wá garawa láàrin ọ̀dẹ̀ wọ́n wà kanlẹ̀kùn wájú ilé wa ni wọ́n ní fatiu ní ń ṣarin ládùúgbò gbà tó di pé ìtújú yìí pọ̀ mọ́ mi láti jí mi lórí ọjọ́ kan ni pé wò eléyìí tó ń ṣe èyí tìyàn lójúmọ́ ṣe mọ́ mo á fi kalẹ̀ mo fẹ́ secondary education mi oríṣiríṣi iṣẹ́ ni mo ṣe tèmi náà fẹ́ jẹyàn láti fi ran mọ́ mi lọ́wọ́ mọ́ mi tún wá jẹ́ nìkan tó kẹ́dùn pé kọ́mọ máa kẹ́kọ̀ọ́ wọ́n tiraka láti ràn wá lọ iléèwé torí wọ́n bìlù pé wọ́n education is the best legacy all education is the key to success àwa kàwé ọ̀wọ́n tán bàtà gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ó wà kulẹ̀kùn àṣeyọrí tá a fẹ́ fi opolopo obi ni won tiraka ni won je gbese lati fi ran awon omo won lo si lewe awon mo ta wa ran lo lewe ni sin to ba wa jade kuro lewe ko sise gidi kan ko si nkan pato kan ti won fe se pelu certificate dogbera ni aye ta wa le ni certificate ko lo mata mo ni sin tawon eyan o ti mo ni yen certificate lo mata se di pale teyan gbera ni ko fun yan ni guarantee npe yan ma se kini pe yan ma di oloro now opolopo awon yan wa mo pe things ti change the rule of making money ti change rule of engagement ti change pupo na awon eyan lo mo pa awon ofin ti change bo ke se pupo na awon eyan lo mo nkan to ye ka awon ma se tawon na fi le change igbesi aye won fun idi eyi la wa fi gbe financial independence of kale lati fi ran opolopo awon eyan ti won ni afojusun bi temi tawon na fe je eyan bi temi tawon na fe gbe dada se bi temi gba temi se alaba pade to yi ni kan bi odun meta seyin iru eyan ti mo je ohun ni mo salaye fun yen ngba ta ma fi rodun kan si time ti mo bere business yi emi na ti bere si ni mo ri ohun mere se mo se ri ken kele yi mo ti fe pari ile ti mo nko fun mo mi mi the same opportunity ta fe fi yan awon eyan that same opportunity mo ti fi ran mo mi lo si aj emi na ti n gbe urugbesi aye to wun mi ke se igbesi aye to ye kan yan ma gbe ke se igbesi aye ti eyan le afford ni igbesi aye to wun yan ohun lo ye ki eyan ma gbe olotu te ba gba mi like n sare ko awon eyan ni nkan kan
1: e tesiwaju
2: ta n pe ni wealth triangle polopo awon eyan mo te ri ni sale triangle yen awon category awon kan lo wa nbe a po won ni debt zone awon debtors awon te gbe igbesi lo ma fi n lo igbesi aye won category yi lopolopo awon salary e na wa tori 75% ti awon eyan level ti won wa niyan awon lo wa level yen àwọn tó ṣe pé owó tí wọ́n make ó kéré sí èyí tí wọ́n ń gbà lóṣù ó kéré sí èyí tí wọ́n ń ná so tọ́ba ti wá ná èyí tí wọ́n gbà tán ó wà lọ yáwó kun láti fi rí pé àwọn mítọ̀ pẹ̀lú bùkátà oṣù yẹn ibi tí 75% ọ̀pọ̀lọpọ̀ yẹn wà sí nìyẹn most of àwọn èèyàn tí wọ́n ń gba sálárì lé ni most of àwọn èèyàn tí wọ́n ní òwò kékèké pẹ́pẹ́pẹ́ kan tí wọ́n ṣe category tí wọ́n wà nìyẹn na téèyàn bá wà ní debt zone n tó yẹ káwọn èèyàn n tó yẹ kó máa yé wọn ni pé wọn ò prepare sálárì fún yàn láti fi dolówó dọlọ́rọ̀ èèyàn mélòó lẹ́yìn ni tó rìtáyà after 35 years tó rìtáyà sínú ọ̀rọ̀ púpọ̀ nu wọn inú òsì ni wọ́n rìtáyà sí ibi tó yẹ ká ti máa kọ́gbọ́n ni pé téèyàn bá ń gba sálárì 30,000 wọn ní kẹ máa ná 967 naira lójoojúmọ́ ṣé 967 naira gan tó yín wọ mọ́tò débiṣẹ́ go cup téèyàn bá ń gba sálárì 50,000 wọn ní kẹ máa ná 1612 naira per day téèyàn bá ń gba sálárì 100,000 wọn ní kẹ máa ná 3215 naira lójoojúmọ́ ẹ wá imagine pé 3215 ni wọn ní kẹ máa ná èèyàn mélòó ni wọn ń gba sálárì 100,000 púpọ̀ nínú àwọn èèyàn below 100,000 ní sálárì wọn ẹ wá expect pé tẹ bá retire after that one nígbà tẹ wà yín service gan owó yóò tó ná gbà tẹ wá retire gratuity àbí pension ni ó máa wá save yín ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì wà tẹ pé owó kékèké làwọn náà ṣe àwọn náà owó bó ṣe ò jẹ ni wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ wọn kàn ń kó gbá sí ṣọ́ọ̀bù ẹ̀rí gbẹ lómi ṣọ́ọ̀bù rẹ kún tẹ bá bíi pé èèló gangan ni ọmọ jẹ lérè lórí eléyìí tó gbéra ni èrè lómi gan kò lè gbé lọ́bì kankan àwa láwọn míì tí wọ́n kàn sí zone àwọn wà ní scarcity zone àwọn lélẹ̀ àwọn máa ń budget ni owó tí wọ́n make wọ́n máa ń budget ẹ̀ ọ̀n tó jẹrú oúnjẹ tó wọ́n in tó wọn ká ni wọ́n ṣe wọ́n tó wọrú aṣọ tó wọ́n in tó wọn ká ni wọ́n wọ̀ aláwọn kan tí wọ́n wà ní artificial comfort zone àwọn ilé jẹ́ àwọn kan tí wọ́n pé owó tí wọ́n make actively tó pé bó ṣe ò jẹ òun gbeléke díẹ̀ ju èyí tí wọ́n ná lọ àwọn aláwọn kan tí wọ́n wà ní prosperity zone àwọn ò làwọn ilé èdè are just 4% in number àwọn ilé owó tí wọ́n make passive income residual income owó tó ṣe pé wọ́n wà nbẹ̀ wọ́n sí nbẹ̀ wọ́n mọ̀ make ẹ̀ àwọn ilé gangan ni wọ́n wà ní financial independence level ṣẹwárí bá ṣe fẹ́ múùfù àwọn èèyàn láti whatever zone tí wọ́n wà láti dé prosperity zone yẹn financial independence level yẹn òun gangan ni ètò yìí dá lé lórí now kí àwọn bá fẹ́ wà ní financial independence level ẹni dì nǹkan méjì kan ẹni dì àfojúsùn tó tóbi àfojúsùn yìí gbọdọ̀ ga ẹni náà gbọdọ̀ ní pé èmi náà fẹ́ jẹ èèyàn èmi náà fẹ́ ní financial freedom èmi náà fẹ́ ní financial independence tẹ bá láfojúsùn àfojúsùn nìkan ò tó ẹni dì action plan ntí púpọ̀ náà àwọn èèyàn máa sábà ṣe ni pé máa ń ṣàdúrà wọ́n máa wá ṣàdúrà wọn ní plan kankan wọn ní game plan kankan wọn ní business plan kankan.
1: tọ́ òun lẹ ti gbọ́ òun látẹnu ambassador fatiu adesina wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn wọ́n sì ní ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ òun ní ń bá lọ ẹ wo bí wọ́n ti bẹ̀rẹ̀ nígbèsí ayé tiwọn náà láti bí à ń ṣàbólà ẹni tí wọ́n ń ṣàbólà lánàá tí wọ́n ní kí wọ́n máa sùn sínú store àwọn ni wọ́n ti rán ìyá ní mọ́kà yìí àwọn ni wọ́n ti kọ́lé fún ìyá yìí àwọn náà sì ti ń gbé nígbèsí ayé tó wù wọ́n mo mọ̀ pé bẹ́ẹ̀ ti ń gbọ́ true life experience yìí ohun ẹ̀yin náà láti jàǹfààní yìí financial independence summit wọ́n ní yóò wáyé ibi tí ó sì ti wáyé náà ni captain cook event center eléyìí tó wà ní coca-cola junction unity road ìlọrin ìpínlẹ̀ kwara captain cook event center coca-cola junction unity road ìlọrin ìpínlẹ̀ kwara àwọn owó gan làwọn ń retí níbi summit yìí
2: ẹ ṣeun olótú kò sí limited category kankan fun anybody ko se eni ti o le janfani eto yi omode niyan agba niyan akeko niyan omolewe osise ijoba osise private sector won na lowo keke kan ton se abi investor niyan abi businessman niyan ko se eni ti o need lati improve financial life won because te ba wa ojo wa le ni awon ti won la won lowo lowo gan ti won ba sora won para fall into scarcity zone awon ma para fall into middle class te ba ra won ti won wa middle class le ni opolopo won ti di poor category awon poor people opolopo won ti wa ni beggars class because the way the economy wa se to se nlo to se advance ni Nigeria is not making it easy for anybody lati joko ti pe eh emi ti to tan emi se kini kan oni ka ruko ni lati gboro ma wa ona mi ti won fi ma kun e ti won se ti won fi le ma improve life won ni so ko se ni ti o le janfani eto yi sugbon o ke wa tun se pe iru wa ogiri wa o tori ke se gbogbo eyan lo ni ro ri pipe ke se gbogbo eyan lo la fojusun giga ke se gbogbo eyan lo ready lati put action si any action plan abi blueprint kan ti yan ba gbe fun won so idi niyan to fi je pe a ni fun everybody to n gbo wa lo lo bayi a ni fun won ni opportunity lati wa pare wa tori bi ta ti fe se pade awon gan o ni limited numbers of persons ta expect lati ran lowo nle se wa so awon ti won gbo this particular one lo lo bachi eyan 50 pere la ma select nu ninu gbo awon ti won gbo bachi bo wa la se wa select eyan 50 yen a ma pe number kan jade lori eto ta ba ti wa pe number yi jade lori eto eyan 50 akoko first come first serve la fi se eyan 50 akoko ti atejise yes won ba kokko di ori number ta ba pe sori eto yen awon 50 yen la ma fun opportunity
1: pelu 500 naira pere 500 naira pere
2: lati se kini lati wa si program yen
1: atajise yes left ma sowo si number yi
3: 0912575713 4 0912575713 4
1: ojo saturday ti a dojuko yi tin se 23rd osu ti a wa ninu re yi ni eto yi ma waye ni Captain Cook Hall to wa ni Unity ni ilu Ilorin section meji la ma se ago mewa aro ati ago meji osan
2: fun gbogbo awon ti won gbo aka to ma se lo esun olotu ko to di pe a ma ma kuro ni ori afefe mo fe ki gbogbo awon ti won gbo wa nile loko lodo ki won mo wi pe to ba ti di pe biyan se ndolowo biyan se ndoloro iyen fi sere o eyan gbodo mo reject poverty ni ko si anfani kan to an be keyan to se awon kan mo ni money does not buy happiness teyan ba ni money does not buy happiness ra kun so si ni o wa ra dunun o si oni ra dunun owo na o ra there is humiliation in lack ko si nobility kankan yin bi npo so opolopo awon eyan ti won ba lagbo yin kan won ni keyan ma wawo keyan ma se kini kan aye eleyin kokko se keyan to sale kiyama so keyan ma se gbianju lati ri pe eyan na se kini eyan na mo ni so to ba tin soro ke beyan se ndolo beyan se ndolo e ma tara sasa ke ma sare la se kini lati ri pe eyan na ba won partake nbe
3: number ti e ma te atejise yes si yen ni lekan si 0912575713 4 0912575713 4
1: Owo na ni e ti gbo won ma koja mi olugbala won ni ki isorin akunle ko e ti temu lo ke si je ki a pade
3: number ti e ma te atejise yes si yen ni lekan si 0912575713 4 0912575713 4
1: Financial Independence Summit, Captain Cook Event Center, Coca-Cola Junction, Unit Road, Ilorin, Ipinle Kwara, Irewu.
4: Ikani to jale jako to tan kari aye.
5: Gbogbo wa ni gboro ti mo ki lo nga bun.
6: Aspapa o mo pope oni moji. Igba ti gbangba to wa de gun gedere.
4: Ayo ati idunu yin lo je wa logun.
6: We are people, we make you happy. We are SAPPY.
4: Pelu Diamond FM, igbadun ti o lopin ni.
7: After working kiloku, igbadun loku ta ma je. After working
4: ani ninu ohun gbogbo, aye ope tun yo.
7: Se Olorun o boju mi je.
4: Awon ti wa ni o. Diamond FM, ikani alayo ni wa.
7: Ese Olorun o boju mi je. Obirin mi sota lenu.
8: Day or night, broadcasting round the clock for your entertainment. Diamond FM, shining supreme. Day or night, shining supreme.

0: Ìrìjì Àdó Èkìtì láago mẹ́sàn-án òwúrọ̀ gbogbojọ́ Sunday àti láago mẹ́fà ìrọ̀lẹ́ gbogbojọ́ Wednesday fún ẹ̀kọ́ Bíbélì. Àtẹ́jọyé Street, Abẹ́ẹ̀kú, Ìlọ́rọ̀ Èkìtì láago mẹ́jọ òwúrọ̀ gbogbojọ́ Sunday àti láago márùn-ún ìrọ̀lẹ́ gbogbojọ́ Monday fún ẹ̀kọ́ Bíbélì. Opposite Niepa, Lajẹ Road, Ondo City láago mẹ́sàn-án òwúrọ̀ gbogbojọ́ Sunday.
1: Àdúpẹ́ fún ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbọ́ láti ẹnu ajínrere Ẹ̀sàdé Ògúnníran láti Christ Second Coming Gospel Assembly tí ó wà ní CB 24C Abiola Avenue P.O. Box 516 Ilesha Osun State Nigeria. Ẹlòjọ́sìn pẹ̀lú wa ní ọjọ́ Sunday láàgógó mẹ́jọ òwúrọ̀ àti ọjọ́ Tuesday láàgógó márùn-ún àbẹ̀rẹ̀lẹ̀ fún ẹ̀kọ́ Bíbélì. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa ní 08035803855. Ẹ̀tún pàdé wa lórí ètò ìfihàn òtítọ́ yìí lọ́sẹ̀ tó ń bọ̀ ní dédé àkókò kan náà kí Olúwa kí ó bùkún fún yín. Àmì.

0: Diamond 88.7 FM.
1: Ìlúni jẹ́
0: ìgbàlódé ọ̀rọ̀ yìí bá
1: kọ́ pé ká mọ̀ fowó ẹ̀kọ́ rẹ̀kọ́ torí ẹ̀kọ́ ní sọmọ ẹni dẹni yìí láwùjọ. Ẹ̀kọ́ ní sì gbéni dépò ọ̀la. Èyí ló mú mi rìn bẹ̀rẹ̀ délé ẹ̀kọ́ St. Anthony Catholic High School Ìjòfì Ìlẹ́ṣà tí mo sì gbé ọ̀gá àgbà iléèwé yìí wá láti ṣàlàyé bí ètò ìgbaniwọlé ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú iléèwé yìí. Ẹ kú dédé àsìkò yìí sá o, ẹ bá ń darapọ̀ yín fáwọn èèyàn.
2: Orúkọ mi ni Dr. Anthony Adeyeye, igbákejì ọ̀gá àgbà iléèwé St. Anthony Catholic High School Ìjòfì Ìlẹ́ṣà.
1: A ti ń gbọ́ nípa àwọn iléèwé girama lóríṣiríṣi nílẹ̀ yìí. Kí ni ń tọ́ sọ iléèwé St. Anthony Catholic High School Ìjòfì Ìlẹ́ṣà di ìlú mọ̀ọ́ká iléèwé tí gbogbo àwọn òbí àtàlágbà tó ń mọ ọmọ wọn wá ní kẹ̀tíkẹ̀tí?
2: Iléèwé St. Anthony Catholic High School jẹ́ eléyìí tí ó yàtọ̀ láàrin àwọn aka ẹgbẹ́ rẹ̀ káàkiri Nàìjíríà àti ní òkè òkun. Nítorí pé àwọn olùkọ́ wa tí ó wà níbẹ̀, eléyìí tí ó ní certificate tí ó kéré jù òun ni first degree. A ní àwọn tó jẹ́ wípé wọ́n ní masters, a dẹ̀ ní àwọn tó jẹ́ wípé wọ́n ní PhD ní iléèwé wa tí wọ́n ń kọ́ àwọn ọmọ. Gbogbo àwọn ìrírí wọn ni wọ́n sì fi ń kọ́ àwọn ọmọ wa. Eléyìí tó mú kí àwọn ọmọ wa kí wọn ó pe gidi, kí wọ́n fi gbọ̀rọ̀ jọkà. Níléèwé St. Anthony Catholic High School, àwọn èsì ìdánwò wa ní WAEC, ní JAMB, ní GCE, ó jẹ́ eléyìí tó dára púpọ̀ nínú àwọn ọmọ wa. Ni wọ́n ní A1 mẹ́sàn nínú WAEC àti NECO pẹ̀lú GCE examination tí wọ́n ń se. Wọ́n ní 87 ó lé ní ti JAMB, tó jẹ́ pé wọ́n la gbogbo àwọn aka ẹgbẹ́ wọn ní ìpínlẹ̀ Ọ̀sun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà ni àwọn ọmọ wa tí ó parí nílé ìwé wa ní St. Anthony Catholic High School, tí wọ́n bá dé àwọn ilé ìwé gíga, àwọn ni wọ́n máa ń se dáradára ju àwọn aka ẹgbẹ́ wọn lọ. Níbẹ̀ tó jẹ́ wípé nígbà tí wọ́n bá parí, wọ́n máa ní rìsọ́ọ̀tì tí ó dára. Bákan náà ni a ní àwọn ọmọ ilé ìwé wa tó ti parí, tó jẹ́ wípé wọ́n ti làmìlaka káàkiri ní orílẹ̀ èdè yìí àti ní òkè òkun. Aláwọn tí wọ́n jẹ́ cyber security expert, barista, dókítà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káàkiri, àwọn ni wọ́n sì ń se dáradára ní gbogbo ilé iṣẹ́ tí ẹnì kọ̀ọ̀kan wọ́n wà. Bákan náà ni ilé ìwé wa jẹ́ ilé ìwé tí ó ń kọ́ àwọn ọmọ ní iṣẹ́ ọwọ́ nípa bí a ṣe ríran sọ. A ní ilé ìgbóhùnsáfẹ́fẹ́ níbi tí a ti ń kọ́ àwọn ọmọ nípa kíka ìròyìn. Eléyìí tó sì mú kí àwọn ọmọ ilé ìwé wa kó tayọ ju àwọn aka ẹgbẹ́ wọn lọ. Àwọn ọmọ ilé ìwé wa ń lọ fún competition locally and internationally, tó sì jẹ́ wípé nínú èdè Yorùbá, mathematics, English àti science ni wọ́n ti máa ń gba awọ́ọ̀dù, tí wọ́n sì máa ń gba best result wá sílé. Àwọn ló máa ń gbégbá orókè ní gbogbo competition tí wọ́n bá lọ yìí. Bákan náà ni ilé ìwé wa ó jẹ́ ilé ìwé tó jẹ́ pé ní gbogbo àyíká yìí tí ó ní ilégbé fún àwọn ọkùnrin lọ́tọ̀ àti àwọn obìnrin lọ́tọ̀, pẹ̀lú ààbò tó dájú àti ààbò Ọlọ́run fún gbogbo àwọn ọmọ tó ń gbé nínú ọgbà ilé ìwé àti gbogbo àwọn ọmọ tí ó ń wá káàkiri sínú ilé ìwé yìí. Ilé ìwé wa ò kí ń se ilé ìwé tó ń kọ́ ọmọ nípa ètò ẹ̀kọ́ nìkan. À ń kọ́ wọn bí a ṣe ń wùwà dáradára láwùjọ, bí ọmọ ṣe lè wùwà ọmọlúàbí, a sì ń kọ́ wọn nípa ẹ̀kọ́ ìmọ̀ Ọlọ́run. Ilé tó fi jẹ́ wípé ń ràn wọ́n lọ́wọ́ láti gbé ìgbé ayé tí òwò ní lórí. Bákan náà, owó ilé ìwé wa kò gọpá rárá. Owó ilé ìwé wa ó kéré yeye. Ilé tó sì jẹ́ pé a fàyè sílẹ̀ fún àwọn òbí láti san díẹ̀ díẹ̀. Kódà bí wọ́n bá fún ọmọ wá sí ilé ìwé wa, ó lè san owó ilé ìwé fún bí ìgbà márùn títí tí yóò fi san owó tán. Àwọn ẹ̀kọ́ tí a sì ń kọ́ àwọn ọmọ wa, ẹ̀kọ́ tó jẹ́ pé ó ràn wọ́n lọ́wọ́ fún àkókò yìí àti fún ọjọ́ iwájú ni. A ní gbọ̀ngàn fún ibi tí a ti ń kọ́ wọn nípa science and technology. A ní yàrá ìkàwé tó bá òde òní mu, tó sì ní ọ̀pọ̀lọpọ̀ ìwé tó wúlò fún àwọn ọmọ. Ilé tó ràn wọ́n lọ́wọ́ nípa ẹ̀kọ́ wọn ní orílẹ̀-èdè yìí àti ní òkè òkun. Bákan náà ni a ní ICT laboratory, níbi tí ọ̀pọ̀lọpọ̀ computer àti laptop tó wà fún ìwúlò àwọn ọmọ wa.
1: Ọ̀gá àgbà, bó wá ni fọ́ọ̀mù àti ètò ìgbaniwọlé àti ètò ìdánwò ó ṣe rí?
2: Fọ́ọ̀mù ìgbaniwọlé wa ti wà ní títà ní 4,000 naira. Ẹ lè rí fọ́ọ̀mù yìí gbà nínú ọgbà iléèwé wa St. Anthony Catholic High School Ìjòfì Ìlẹ́ṣà. Àwọn ọjọ́ ìdánwò wa fún àwọn tí ó fẹ́ wọlé sí JSS1, ìdánwò tiwọn yóò wáyé ní 20 oṣù kẹfà ọdún tí a wà yìí, 28 June 2026. Nígbà tí àwọn tí ó fẹ́ wọlé sí JSS2, SS1 and SS2, ìdánwò tiwọn yóò wáyé ní 8 oṣù kẹjọ ọdún tí a wà yìí, 8 August 2026. Nígbà tí ìdánwò eléyìí tí ó gbẹ̀yìn yóò wáyé ní 5 oṣù kẹsàn-án ọdún tí a wà yìí, September 5, 2026. Gbogbo àwọn ìdánwò wọ̀nyí yóò wáyé ní dédé 8:00 òwúrọ̀ ní àwọn ọjọ́ tí a ti kà wọ̀nyí. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé nípa gbígba ọmọ wọlé sí ilé ìwé St. Anthony Catholic High School, ẹ pé àwọn nọ́mbà wọ̀nyí: 08255789421 àti 08065445935. Ẹsẹ̀ púpọ̀.
1: Ẹ ṣeun o, ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ látẹnu igbákejì ọ̀gá iléèwé St. Anthony Catholic High School Ìjòfì Ìlẹ́ṣà yìí. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ lè pè sórí àwọn nọ́mbà yìí gẹ́gẹ́ bí wọ́n ti wí: 08055789421 tàbí 08065445935. Ẹ mọ́ gbàgbé pé Olúwa gan ni tọ́ ọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi. Fún ẹ̀kọ́ tó yè kooro, ẹ máa kó àwọn ọmọ yín bọ̀ ní kẹ̀tíkẹ̀tí nílé ìwé St. Anthony Catholic High School Ìjòfì Ìlẹ́ṣà. Gbogbo wa la jèrè ọmọ wa o.
3: ilewe St. Anthony's Catholic High School tin be ni jofin ni lu le shan ilewe to gunje fe gbe to gba wo bo awon obi to fe ri fa awon omo won nile loko loto kere ni won ma awon omo won lo be ni ketiketi lati ri pe awon omo won gba eko to danto awon oluko lati le okere ati la torile ide yi ni won wa nbe ti won ko awon omo ti won si ko won leko ti won fi wulo foni atojo ola awon obi to fe daada fo omo won ibe ni won momo lo tori pe owo ile iwe yi ogun pa sugbon won ko won ti won wulo fun yin loni

0: àwọn tí wọ́n sọ ta lórí ètò lálẹ́ yìí alákọ̀ọ́kọ́ náà ni arákùnrin tó pé ìyàwó òun pé ìyàwó òun o tí àwọn jọ ń fẹ́ra wọn ọkùnrin kan máa kó lọ kan máa kó bọ̀ bọ́bá ti kó wá yóò tún kó lọ bọ́bá ti kó wá yóò tún kó lọ ń bọ̀ bá sì pẹ́ lòun bá pé eléyìí tó ṣe èyí tó kódà ó dáwọn ààyè kan tí wọ́n lóun ò gbọ́dọ̀ gbà á mọ́ ṣùgbọ́n òun tún padà gbà á ṣùgbọ́n ń gbẹ́ eléyìí tí ó kó lọ gbẹ̀yìn yìí òun fi Quran bura pé bọ́ọ̀bá ti lọ lẹ́ẹ̀kan yìí láyé òun ò tún gbà ọ́ mọ́ pé ṣùgbọ́n ntọ́ wá ṣe ní ìsinyìí ni pé lòun bá tún rí tọ́jọ́ dé gamboro nọ́mbà tún pé òun ní family house pé kóun ọ́ gbà á padà wọ́n sì bí òun wọ́n bí ọmọbìnrin léèrè olóhun ò nífẹ̀ẹ́ òun mọ́ wọ́n bí òun òun náà lóhun ò nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ ó ní ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí pé torí ọmọ tí ń bẹ láàrin yín bò lẹ ti wá fẹ́ dì í dandan ni kẹ́ ẹ padà sọ́dọ̀ ara yín ó lóhun ò sì fẹ́ gbà á torí pé òun ti fi Kùránì búra ó lóhun sì nígbàgbọ́ nínú búra tóun ṣe yìí bò láti wá fẹ́ tọ̀ ó dòwò ládọ́run lásì lórí eléyìí ọkàn nù lódìndí ẹ̀dẹ̀yìn ò mú kẹ́ṣẹ́ yìí lé ní ẹlẹ́ǹkejì arákùnrin tí wọ́n pe ọkọ àwọn kùndùn kọ́ máa ń lo lé tí ń jẹ́ tí márùn ọkùnrin le manpower pé ó ti lo kiní ìdíbi tó ti lápẹ̀rẹ̀ lára rẹ̀ pé àwọn sì bá wí gbogbo àsìkò tí ń lò yìí pé kò gbọ́ lẹ́yìn èyí tó ṣàárẹ̀ tó pọ̀ wọ́n ní yóò jẹ́wọ́ táwọn gbé lọ lé aládùúgbò àwọn padà jẹ́wọ́ o bí wọ́n á máa bá obìnrin mẹ́jọ sùn lójúmọ́ tó pé láti ìgbà yìí kiní yìí ti wá bẹ̀rẹ̀ sí ní farahàn nínú ìṣẹ̀mí rẹ̀ torí pé kò lè ṣe dáadáa bíi tìgbà kan mọ́ láti ìgbà yìí lọ ọwọ́ ìfẹ́ wá parẹ́ nínú ilé nígbà téèyàn ò bá ti lè ṣe dáadáa bó ni ó ṣe fìfẹ́ hàn gan nínú ilé ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ náà yín sì ń gbìyànjú àti sọmọkùnrin níta ìyá yìí wá láwọn ògbádùn ọkọ̀ àwọn lábẹ́ bó ti hùn kọ́ mọ kádàkùn ká gbà wọ́n mọ̀ kíni káwọn ò ṣe àwọn ti bá sọ̀rọ̀ ní bàbá àwọn ti bá sọ̀rọ̀ ní kọ̀kọ́ kódà àwọn ti fọ̀rọ̀ ẹ̀ lo àwọn èèyàn ṣùgbọ́n kọ̀ náà níbi ìjẹ́ àmáìnà ẹlẹ́ǹkẹta tó dà bẹ́ẹ̀ lákùnrin tó pé ẹni tó ń fún lóyún àbá gbá òun lẹ́nu fọ́hún lójú gbégbàjú fóhun ni o oníkálukú ti lọ́n lọ ẹ̀ nísìnyí tìlẹ̀ lọ́dún kan pé ṣùgbọ́n ẹni tó ń tún fẹ́ẹ́fẹ́ ní ìsìn ìlú Àbújá ló wà òun sì ní kọ́ máa relocate bọ̀ ní agbègbè ibi tó ń wà ṣùgbọ́n ní ìsìnyí ó fi CV ránṣẹ́ kóhun bóhun wáṣẹ́ òun ò tí ì ríṣẹ́ bóhun bá wá ní kọ́ máa bọ̀ ní ìsìn bóhun lòun ti fẹ́ dùn ṣé kóhun tiẹ̀ ní kọ́ máa bọ̀ àbí kóhun ní kọ́ máa tí ì wá kí ni kóhun ò ṣe ṣe kádàkùn ká gbà òun mọ̀ràn ojú òní tẹ̀yìn náà 0916159111 lójú òpó òkútọwọ bí mo mọ̀ pé ẹ̀ tí máa gbìyànjú ẹ̀ àti ìṣí ni a ṣẹ̀ṣẹ̀ ṣí ní ìsìn ni 0916159111 ẹ̀lú ẹ̀kálẹ́ o ẹ ṣeun láwọlé sùn rẹ o ẹ ṣeun ẹ̀kálẹ́ láwọlé sùn rẹ.
1: Mo fẹ́ dá sí ọkùnrin tó ní
0: ẹ̀lú ẹ̀kálẹ́ o
2: ẹ̀kálẹ́ o
0: ẹ ṣeun láwọlé sùn rẹ o
2: ádámù àdáre ó gbà
0: àmì àmì o.
2: Orúkọ mi ni bàbá àbáyọmí adédèmí látòkè ànúbọ́lọ̀ ló lẹ́kàn
0: ẹ ṣeun bàbá àbáyọmí
2: ada fún yẹn kújọ mẹta
0: a ṣeun bàbá
2: ẹ tètè rí nọmba yín mo ní òjẹ tẹ máa sábà gbọ mi.
0: Ìyá tó àdúpẹ́ lónìí.
2: Ṣé rí ọkùnrin àkọ́kọ́
0: ìyá
2: tó sọ pé ìyàwó òun pé ó máa ń lọ máa ń dé òun ti fi Kùránì búra àmọ́ pọ̀nà okó dà ká bọ̀ sí ká tó sọ pé ọ̀rọ̀ tó
0: ń yà sọ
2: tó bá rò pé òun fẹ́ káwọn ọmọ tó bí fún ọ jìyà tòró sọ lẹ́ẹ̀kan náà rẹ̀ pé ìkan wà ní ọmọ tó jẹ́ pé anú rẹ̀ ṣeun.
0: Bẹ́ẹ̀ni.
2: Ìyẹn méjì gan ti mójú tó ọmọ gan-an wàhálà ìṣòro ń wà.
0: Ó sọ bẹ́ẹ̀.
2: Ọmọ ti lẹ́nu kan ṣoṣo.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
2: Tó bá bẹ́ẹ̀ tán ọmọ yìí ó yé kan tẹ̀ jẹ́ nǹkan tó rórúkọ bàbá rẹ̀ ni wọ́n jẹ́.
0: Bẹ́ẹ̀ni.
2: Ó bẹ́ẹ̀ tà kó gba àwọn òbí rẹ̀. Kẹjọ jókòó ní tùbínú bí tí ò bá tiẹ̀ wá sí ìfẹ́ mọ́ tí ìyá ò bá fárígá pé láò lòun ò ṣe mọ́ kó wá mọ̀ pé òun ó mójúṣe òun ṣe gẹ́gẹ́ bí bàbá. Wọ́n gbọ́dọ̀ lẹ́dúkéṣà tó dáa. Wọ́n gbọ́dọ̀ lásán lára. Jíjẹ mímu wọn gbọ́dọ̀ jẹ wọ́n yà. Ó dẹ̀ gbọ́dọ̀ máa nanwó owó sílẹ̀ kó dẹ̀ máa yọjú sí wọn láti máa yẹ̀ wọ́n wò lóòrèkóòrè. Ìyẹn bíi láàrin ọ̀sẹ̀ àbí láàrin oṣù. Tí ó fìmọ̀ pa àwọn ìgbégbé ayé tó rọrùn. Ìyẹn lọ bẹ́ẹ̀. Tẹnitẹni tí ọkọ rẹ máa ń lo pàmáwà ní bò lọ́sẹ̀
0: pé.
2: Tẹ́rí ńpá lọ́kùnrin ti ṣẹra rẹ ju tó fi ń fẹ ní ẹlẹ́nu lọ.
0: Gidi gan.
2: Kò sí gbogbo nǹkan tó máa ń ní nǹkan bí eléyìí tó yá pé kí n láti bọ̀ tán. Àti bọ̀ tán ní akọ́ṣà rẹ̀ tó léra báyìí. Ó dáná lé ara ẹ̀ rí báyìí. Ṣùgbọ́n nǹkan tọ́bìnrin yóò ṣe ni pé kóbìnrin wá kú fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà. Àdúrà ni ó gbà ó. Ó bá ń gbàdúrà tó bá bẹ̀rẹ̀ láàárà àti lè gbà wẹ̀. Ó ń gbà wẹ̀ mọ́ kó wá máa fi orúkọ ọkọ rẹ̀ náà sínú àdúrà pé ìwọ Ọlọ́run. Fún òun yí padà sí dáadáa. Òun ò fẹ́ máa lọ́kọ kiri kó mọ́ dáa pé òun ṣàgbére.

0: oṣooṣù. Kọ́lá bẹ̀sẹ̀ lára san school fees ẹ̀. So very simple santi. Nígbà tí mo ti nífẹ̀ẹ́ ara wọn yẹn. Torí tó bá tún padà gbá, ó tún máa kó lọ. Ó kàn máa sọ ọkọ yẹn ní alábùkún ènìyàn ni. Ìgbà táwọn méjèèjì ti sọ pé wọ́n nífẹ̀ẹ́ ara mọ́ ní family ìyàwó yẹn. So it is very simple. Kan yá wọn.
1: Ẹni tọ́lọ́ mọ̀. Bàbá tí ó níyàwó máa ń kẹ́rù jáde ní bó bá ti sọ ìjà kékeré tó fi jẹ́ pé àwọn fámìlì ti wá padà dá sí. Ìmọ̀ràn tó yọ̀ bá gbà wọn ní ṣókí ni pé kọ́ máa gbọ̀gbọ̀ ìyẹn mọ́. Kọ́ dẹ̀ wá bí ṣe máa gbà wọn mọ́ lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni kán bàbá rẹ̀ tó fẹ́ pé wọ́n ti ní àwọn sọ pé àwọn ti rẹ́ni lónìí tó fẹ́ lóṣù kẹjọ. Tọ̀nbá sì ti ní kán gbọ́ ọmọ wọn sọ́dọ̀ kán lọ gbé fáwọn fámìlì àwọn fúngbà díẹ̀ kán tó gba àwọn ọmọ yẹn padà. Ó sì máa ṣe bẹ́ẹ̀ tó bá gbà padà. Kó má fẹ́ obìnrin yẹn mọ́ kókó nìyẹn.
2: Ẹ kalẹ́ ọ lọ́yẹ́. Mo fẹ́ dá sí ọ̀rọ̀ obìnrin tó ní kòun ló máa pa ọ̀rọ̀. Nítorí rí bẹ́ẹ̀ ni pé ọkùnrin ó lè ṣe máa lo nǹkan yìí táwọn náà ń ẹ̀jẹ̀ tó ń gbádùn yìí. Bọ̀dé sì ti àìlera ìwádé. Ó di pé wọ́n fi ariwo tàmúnà gbádùn ara wọn mọ́. Wọ́n gbádùn ohun tó ṣe ń gbádùn ọkọ wọn mọ́. Yorùbá ní àìfẹ̀lẹ̀ kébò sí àìfẹ̀lẹ̀ jó. Àti ìgbà tí wọ́n ti ń lò fún báyìí láti ìgbà tí wọ́n ti ń wà ní kọ́ṣíìpì tí wọ́n ti ń ṣe táwọn náà ń gbádùn ẹ̀kọ́ ti sọ́kọ́ ti máa bá chẹ́ẹ̀ bó ti bú. Ìmọ̀ràn tí wọ́n bá gba àwọn nípa ewé tí ó jẹ́ kí ó.
3: Ọlọ́yẹ, ẹ kú ètò, àní ṣètò dá sí o. Orúkọ mi ni ẹni tọ́lọ́run mọ̀ láti owó déédé. Ṣé rí ti èèyàn tẹ́mi fẹ́ dá sí òun ni ti ẹni tó ń lo man power. Ṣé rí solution tó lè fi ẹ ti fá ẹ̀ òun ni kí obìnrin yẹn àbí ọkùnrin yẹn tó máa mọ ewé tó ń jẹ́ ìyẹn ẹ̀yìn alóbe. Ewé yẹn báyìí tó máa mọ̀ so ẹ̀ ní kí ọkọ ẹ̀ kó máa jẹ́ ní rọ̀. Kó máa jẹ́ ní rọ̀ tó bá rí báyìí kó ṣàn dànù kó jẹ́. So tó bá dẹ̀ tún rí tó jà kó pọ̀ kó bá ṣe kó máa mú. So ẹ̀yìn alóbẹ́ máa rectify gbogbo man power yẹn tó ti lò tó ti ba àgọ́ ara ẹ̀ jẹ́ yẹn. Kíní ẹ̀ máa rectify ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn.
4: Ẹ sọ fún ọkùnrin yẹn kó sọ̀rọ̀ ẹ̀. Pàkútẹ́ ikú lobìnrin yẹn jẹ́ fún bó ṣe wà yẹn o.

0: àwọn èèyàn ti sọ̀rọ̀ tó jẹ́ kókó lọ́pọ̀lọpọ̀. Lára rẹ̀ táwọn èèyàn sọ tí mo jẹ́ kókó
1: nílọ́kàn láti
0: lára rẹ̀ ò ní pé
1: táwọn èèyàn sọ tí mo
0: nílọ́kàn láti backup ò ní pé obìnrin yìí kó múra sí àdúrà dáradára kò sí ohun tí àdúrà ṣe tì èyí hùn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, ǹjẹ́ ó sí àwọn nǹkan kan tí ọkọ rẹ̀ ń complain lé lórí lára obìnrin yìí kò sí ọkùnrin tí máa ń dédé rìn rìn kùnrin kò sẹ́ni tàbí tí ò ní reason tí ó sọ ṣùgbọ́n tá a bá fẹ́ wo reason láti inú ilé kóbìnrin yìí

0: láwọn ìgbésẹ̀ tó lè gbé ó bà ní kò tí bàjẹ́ ó sì bá àtúnṣe ilé àti ọ̀nà wà nídàrú o ẹ kú ètò aládùúrà Emmanuel Abolarin tó dá sí ètò ẹ káàbọ̀ ẹ mọ bí tó bọ̀.
1: Ẹjẹ́ ń dẹ́ka polówó ọjà tí ń bá dé ká wá fẹnu ilé ìkó òbí kankanlẹ̀ mọ́ tẹ̀ wájú mọ̀ ń bọ̀ ná ẹ má tí ì sùn oorun burúkú ò ní kùn wá.
2: 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yìn yàn láàyò.

0: àṣírí àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ọ̀rọ̀ tá a lè sọ létí ẹnì kẹta má dì í sọ́kàn má sọ ọ́ sórí ayélujára má sì ṣe ṣe sì fọ̀rọ̀ lọ́ka sọ ọ́ síta lórí ètò láwọlẹ́sùn níbi tí àṣírí yìí ti ṣe pàtàkì sí wa kẹ́ ẹ sì gbàmọ̀ràn lóríṣìíríṣìí sí ọ̀nà àbátẹnu onímọ̀ àtàwọn tí wọ́n ti nírò là kọjá yìí láwọlẹ́sùn ní dago mẹ́sàn-án àṣáálẹ̀ gbogbo ọjọ́ ìṣẹ́gun tuesday or thursday lórí ìkànnì dààmú fm.
1: Káàbọ̀ padà sórí ètò láwọlẹ́sùn lórí ìkànnì Diamond FM. Ẹ̀já fẹnu ohun mẹ́tẹ̀ẹ̀ta tá a fi bẹ̀rẹ̀ yìí ká fẹnu ẹ̀kọ́ òbí kan ká lè máa tẹ̀wájú pẹ̀lú ntí àwọn èèyàn tó ti mú wá. Ẹ̀já fẹnu ẹ̀kọ́ òbí kan. Àkọ́kọ́ náà ni arákùnrin tó pé ìyàwó àwọn a máa kó lọ kó bọ̀ nínú ọ̀rọ̀ táwọn èèyàn sọ. Ẹ sọ nínú ọ̀rọ̀ yín pé ìyàwó yín sọ pé òun ò ní wọ́n sì bí ẹ̀yin náà nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ pé ṣùgbọ́n ìlú tẹ́yìn fi wọ́n táwọn fámílì fi yí. Dúró tira yín náà pé àwọn ọmọ yín rèé ta ni ọmọ àmójú wọn ọba rí bẹ́ẹ̀ kẹ́yìn ra yín. Bákan sì sọ̀rọ̀ kan olórí àwọ òkèlá wọ́n ní àwọn tí ń bá àwọn tọkọ-tìyàwó parí ọ̀rọ̀ ti bá àwọn kan parí ọ̀rọ̀ bẹ́ẹ̀ rí tó jẹ́ pé wọ́n padà sílé tó jẹ́ pé wọ́n padà para wọn kílẹ̀ ò tó mọ́. Ibi tí ọba ti sífẹ̀ẹ́ ìlà ìlò súlà súgbà gbódò òrosọ náà ni tibẹ̀ ẹ jáde. Nínú ọ̀rọ̀ táwọn èèyàn sọ wọ́n lọ́mọbìnrin yìí ò nífẹ̀ẹ́ yín mọ́ kọ́dà ẹnìkan sọ pé lọ́kọ míì ń bò míì ti ń lọ ọmọ ti ń lọ rè bá léyìí tó túmọ̀ sí pé ká mọ̀ wulẹ̀ bá lọ́wọ́ ná ni pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn èèyàn sọ wọ́n ní ntẹ́ bá mọ̀lẹ́bí sọ ni pé tó ẹ̀yìn mọ̀lẹ́bí ẹ wá ọmọbìnrin yìí ò nífẹ̀ẹ́ tèmi èmi náà ò sì nífẹ̀ẹ́ rẹ̀ mọ́. Ọ̀nà kan ṣoṣo tó kù ni pé bó o láti fẹ́ tọ́ tá a mú àwọn ọmọ wa tá a máa tọ́jú wọn ṣẹ́yìn lẹ́ẹ̀káwọn ọmọ ọ̀dọ̀ ni àbó òun ni ó káwọn ọmọ ọ̀dọ̀ tẹ́ máa tọ́jú wọn torí pé ẹ̀yìn gan sọ nínú ọ̀rọ̀ yín ẹni pójú méjì ń tọ́mọ gan ni wọn ò tí ì ṣe kámẹ́sì àṣọ pọ́pọ́ wà lọ́dọ̀ ẹnìkan ọ̀rọ̀ ti wá rí bó ti rí yìí ẹ sì lẹ́ẹ̀ ti fi kùránì bura. Àwọn èèyàn kan ní ẹlẹ́ lọ sọ́dọ̀ àwọn àáfàá oníbẹ̀ ti ṣe wọ́n ní bóyá ládùúgbò àwẹ̀ tẹ́ gbà àtàwọn tí wọ́n bá ń ṣe tẹ́ fìmílẹ̀ kú ń bẹ̀ àwọ̀ ọ̀mọ̀dé bẹ̀ tẹ́ bá dọ̀dọ̀ àwọn àáfàá wọn lè fi yé yín.

ṣùgbọ́n tẹ́ ẹ bá wá mú ègún ikú mi pé ikú mi torí kẹ́ ẹ fi ṣe wá o kẹ́ ẹ mọ́ ṣe gbìyànjú bó o lẹ ṣe fẹ́ tọ́jú àwọn ọmọ yín ní tó ṣe pàtàkì rèé torí pé ìyàwó yín ó ti lọ. O ti sọ lójú ọmọ lẹ́bí pé òun ò ṣe mọ́ ẹyin ọkàn yín ti ṣí ẹyin ọ̀nì fẹ́rẹ̀ mọ́ kí ló wá tún ọmọ ibi tẹ́ ṣe tọ́jú àwọn ọmọ lókò tó yẹ kẹ́ ẹ ronú sí padà ẹ̀yìn méjèèjì ká tún wá mú pé ẹ túlẹ̀ fi kùránì búra bá a bá rí ti kùránì yanjú kí la ṣe fẹ́ rí ti fẹ́ yanjú. Torí ẹ ìrònú bó lẹ ṣe fẹ́ tọ́jú àwọn ọmọ lókò tó yẹ kẹ́ ẹ ro ọ̀rọ̀ aláàárín ẹ̀yin àti ìyàwó yín ó ti tán èyí ń dúró lápá kan lódìndí ìmí ìtọ́ dà bẹ́ẹ̀ arábìnrin tó pé ìyàwó àwọn àmọ́ ló máa ń bá wa ọ̀pọ̀ èèyàn ló fókọ̀s lórí ọ̀rọ̀ pé ń lo máa ń bá wa yìí nìkan wọn ò bá wa wo pé n ti ń ka obìnrin yìí lára tí wọ́n sọ ṣùgbọ́n náà mi dùn pé àwọn kan gẹ̀ẹ́tì tí ìyá yìí ń sọ ni pé ọmọkùnrin yìí kì í ṣe pé kò lè ṣe dáadáa pẹ̀lú àwọn nìkan mọ́ kò tún fìfẹ́ hàn nínú ilé mọ́ kò fowó oúnjẹ lẹ̀ mọ́ kò ṣe bí tí í ṣe bí ọmọlúàbí ọkọ gidi táwọn fi jọ bẹ̀rẹ̀ mọ́ ó ṣe é ṣe kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú ọ̀rọ̀ tẹ́nìkan náà sọ wọ́n ní ẹ̀yin náà torí ọ̀rọ̀ tí yín la gbọ́ báyìí ẹ wá wo ibi tó kù díẹ̀ tẹ́yin náà ti ṣàṣìṣe díẹ̀ díẹ̀ bóyá ẹ̀yin náà múra bẹ́yìn náà ti ń múra ńgbà tẹ́ ẹ wà ní sísí mọ́ ni o ẹ wò ó bóyá ńgbà tẹ́ ẹ ti wá bímọ inú ilé yín wá ń dọ̀tí kọ̀ mọ́ tónítóní bí ìtìgbà kan mọ́ ni o ẹ ṣàgbéyẹ̀wò rẹ̀ àwọn nǹkan tẹ́yin náà rò pé ó ṣe é ṣe kó lè ṣokùnfà látọwọ́ yín ẹ̀yin náà ẹ ṣà

ọlọ́run àti gbogbo èèyàn gbà fún yín lálẹ́ yìí yóò sì mọ yín láṣẹ ọlọ́run ọba ìkẹta tó rí bẹ́ẹ̀ lárákùnrin tó pé ẹni tóun tún ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ lẹ́yìn ìgbà tóun ti fi tala kọ̀kọ́ lẹ̀ ti ń kó fọnu fóun àti ìgbájú pé ṣé kí òun ní kọ́ máa bọ̀ kó rí lókèètì wá kò níṣẹ́ o n táwọn èèyàn wí ni pé ṣé ẹ̀yin fúnra ara yín ṣe níṣẹ́ tó le bọ́ yín tó le bọ́ ẹnì kẹta tẹ́ ẹ̀ bá ti níṣẹ́ tó le bọ́ ẹ̀yin mẹ́ta ẹ̀mọ́ ti jẹ́ ọmọ àbọ̀ ẹni tí ń bọ̀ tẹ́yìn gan ò tí ì ríṣẹ́ tí ọmọ ṣe fún tẹ́yìn gan ò sì níṣẹ́ kan tó le bọ́ ẹ̀yin gan yó débi tí ọ̀bọ̀ ìyàwó tó bá wá di tọlọ́mọ débi tí ọ̀bọ̀ ọmọ ṣẹ̀rí pẹ́ẹ̀ tí tó gbé ìyàwó gbé sọ́dọ̀ tó bá tó dìgbà tẹ́ ẹ wò pé àkáǹtì mi yìí le bọ́ mi kọ́ bọ́ ìyàwó mi tọmọ bá tún wọ̀ kó tún bọ́ wa lẹ tó ṣe tán àti fẹ́ ìyàwó o tákàǹtì yín ọ̀bá tí ìgbé ẹ mọ́ ti ìfẹ́ ìyàwó torí kọ́ mọ́ pa dàbí tàlákọ́kọ́ n táwọn èèyàn wíre o so ẹ̀yin náà ẹ jókòó kẹ́ ẹ wò ó ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ́run bá wá ṣe tẹ́ ẹ bá wá ríṣẹ́ fún ìyàwó yín ìyókù ti dìgbà ẹ̀fẹ́ tí ìyàwó yín bá ti mú wá ẹ̀yin náà mọ̀ mú wá àti jẹ àti mú ọ wà dìrọ̀rùn ọ jẹ́ ń táwọn èèyàn ní kẹ́ ẹ gbé yẹ̀wò rèé àní dààmú ẹ gbé yẹ̀wò mo sì nígbàgbọ́ pé àá lẹ́nu ọ̀pẹ́ lórí ẹ̀ láṣẹ ọlọ́run ọba ọ̀rà ẹ jẹ́ ń tara bẹ́ẹ̀ kí n tún lọ́dọ̀ àwọn míì táwọn náà tó ti sọ́ta àbúrò kan ni wá ṣe mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yìn tẹ́ ẹ ti bá wa dá sí.

pẹ̀lú àwọn ọmọ Nàìjíríà, àwọn olóye tó tún lóye jù wá lọ wípé kẹ́jọ ìmọ̀ràn àbí nǹkan tá a bá lè ṣe láti jẹ́ kí ọmọ yẹn kó mórí wálẹ̀ tó dà tí ìyá lè bí fún rẹ̀ torí ọmọ yẹn ó dàbò sínú ìyá ẹ̀ ni. Mo lè gbọ́ táwọn kan sọ pé bí ẹ bá ṣe báyìí tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ó ṣe é ṣe kí ìyá tó wà bí fọdẹ so ẹni tó bá ti nílò ìlàkọjá bẹ̀rẹ̀ ẹjẹ̀ dákun torí owó tẹ́ ń pè fún operation is 450,000 naira nílẹ̀ lẹ́nìkan àfọlọ́ mímọ́ bí mo ti fẹ́ rí ẹjẹ̀ dákun bá mi sọ síta kẹ́gbà mi ni mọ́ ẹjẹ̀ dákun.

0: lórí ìkànnì Diamond FM láti gbogbo aago mẹ́sàn-án alẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday àti ọjọ́bọ̀ Thursday.
1: Ẹ kalẹ́ o, ìtòyìn ni a fẹ́ dá sí o. Àkọ́kọ́, òun ni ti ìyàwó tí ó máa ń pẹ́ kó tó wọlé.
0: Àwọn ọ̀rọ̀ ìmọ̀ràn, ọ̀rọ̀ ìyànjú àti orin ti ń tuni lára nígbà ìpọ́njú tẹ́dá wà nínú ìdojúkọ. Láwọlé sùn lórí Diamond FM, ètò fún gbogbo ẹbí kò ṣe.